0: padà wá lórúkọ ọjọ́. Ọ̀gá yẹn wípé ìgbà tá a ṣiṣẹ́ chair.
1: When we did the work of chair.
0: Ó ní lóun tó mọ̀ pásò nípò
1: kí.
0: Ó ní láyé ẹjọ́ tó délé ayé.
1: Wọ́n
0: á fi nǹkan rẹ lọ.
1: They never offer him anything.
0: Ìyàwó ẹ̀ bú sẹ́kù.
1: The work was crying.
0: Ó ló fẹ́ mọ́ sí olóṣèlú.
1: There's nothing no politician.
0: Tí ọkọ òun mọ̀ ní state.
1: The other does not
0: in state. Ní state wọn.
1: In their state.
0: Wọ́n kàn mọ́ ṣèlérí
1: fún.
0: They
1: will just
0: make you
1: empty
0: promises. Ní kété
1: tara
0: ni tana si o lati ba ti e je pe ki ti won le da my god oru de ma se dajo o
1: na heaven judge there
0: gbe ran le o
1: live o
0: mo ti so fe yan ara
1: kure
0: mo ti gbe yo yen fun won
1: I have given that sort already
0: mo de ma wa lori phone pelu
1: yin and I'll be on phone with you
0: tin ba tin ku oni korodu
1: what's the living korodu
0: korodu la ro yi
1: korodu this morning
0: ani ago meje
1: between 7
0: si ago me 7
1: so 9:30
0: mo ti wa lolo
1: abi lolo already
0: mo gbo won oluwa ni but ọjọ́ ìdápadà ògo torí wọn a máa gba ògo fún ẹlòmí gbogbo bí ẹ gba ògo rẹ lọ adápadà adápadà gbogbo branch tó kù ẹrí pa ẹ wà ń chọ àwọn tó máa wọ
1: online
0: jọ mo bẹ̀ẹ́ kó connect
1: online
0: mo máa wà live lórí
1: facebook
0: tí n bá gbó wọn olúwa mo dà mọ I know many years that God has been using me. As a living prophet, mo de mo gbogbo ipa to ti sa lori
1: mi.
0: Ati iye price temi na
1: pe
0: lati di ipo yi mu.
1: To hold to this position.
0: Ogo to ti n tan
1: yi.
0: More than 20 years. Ni mo ti wa lori platform ti Olorun fi mi han. Ayé o de gba mi wole. Olorun o de je nlole. Mo ma siri ti n ba ri Oluwa. Mo da ma. Ile re lo ya bayi. Gbogbo ohun tó bá fẹ́ ṣe láàárọ̀
1: yìí
0: tó bá wà
1: Lagos State
0: lọ pátì bàbá mi ló sọ fún mi wípé òní o ológogbogbo ni 6 a.m. to 10 láàárọ̀
1: yìí
0: Ìkòròdú ní low cost
1: bus stop
0: níwájú low cost
1: yẹn
0: ó ti ráwọn ẹ̀ tó ń tú wọlé níbi ọgbà àwọn mẹkáníìkì
1: yẹn
0: ohun olúwa ń sàrà o ó ń mi agéjù ó ní ọ̀la. Ńlá ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ iwájú olúwa ni àwọn òkè yọ bí ìdá ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayẹyẹ kí ọba ògo kó wọlé wá gbogbo ògo tó gbà lọ padà wá padà wá. Engineer, kí ló lóun ní lókè ẹ bu omi lẹ wòlí ń bọ.
2: Orúkọ mi ni Rose Akande. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ dádì. Mo dúpẹ́ lọ́wọ́ mo tẹ̀sí kọ́kọ́ dúpẹ́ pé mo tẹ̀rí wọn face to face báyìí. Mo ti ń gbọ́nu rédíò mo ní ọjọ́ kọjọ́ kò máa rí dádì yìí.
3: Èmi gan rí yín lénìí.
2: Dádì mo ti rí yín lénìí inú mi tẹ̀ dùn.
3: Èmi gan rí yín. Ẹ̀dá ti dá
2: sí báyìí wípé gbogbo ìṣòro tó wà láyé mi gbogbo ẹ̀ ti ṣẹ́.
3: Ẹ pàtàkì fún Jésù.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run that as it concerns Saturday or Sunday wọ́n ní pé ká dìde ká wá yí àwọn tí ọmọ ìbá níṣẹ́ kó wá yí ní ọ̀tà mo wá dìde.
3: Ok tí mo náà graduate tí o ṣiṣẹ́ lọ́wọ́
2: wọn. Bẹ́ẹ̀ni sà.
3: Tẹ́yìn kan fi jáde fáwọn ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni. Mo dé náà graduate. Ìyáde ń jẹ mí. Mo dé àwọn Ọlọ́run. Báwo ṣe fẹ́ ṣe bó ti sunkún sunkún sunkún. Àwọn ẹbí mi gan owó tiẹ̀ rí sí kọ́kọ́. Mo náà wá dìde. Ẹ̀mi náà wá yí ponú ọ̀tá mi tẹ̀kú ní píṣọ̀ wọn dání. Ọmọ tí mo tẹ̀ gbé wá gan òun ló fún mi ní asset wọn pé píṣọ̀ wọn wà nínú bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàtí mo máa dé lọ́jọ́ Monday. Àwọn ọmọ méjì tó ti ń wáṣẹ́ kiri Ọlọ́run kò pè wọ́n pé kó máa bọ̀ pé iṣẹ́ wọn ti bọ́ sí o. Ẹ bá ń jí hallelujah.
3: Àwọn mẹ́rin lórí iṣẹ́ lọ́jọ́ kan.
2: Àwọn méjèèjì. Àwọn méjèèjì. Dádì mo dúpẹ́.
3: Mo pàṣẹ.
4: I command.
3: O tó ti fomi jẹ́ wá kiri.
4: What I've been looking for with tears.
3: Àánú yọ̀ǹda ẹ̀fọ́ ẹ.
4: Amen.

Gokap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: mo kiyin e kojumo asiko ise ana iroyin ni kutuwa re lati le se adaba 88.9 fm akure saju egbe awon koko to wa ninu iroyin ohun tinobu jeje ina manamana ti o du dede latari atunse ti won se sagbona manamana awon olopa ni won jeri oro ti oga agba yanyan olopa so lori gbigbe nkan ijagun kakiri orilede Iran lo benu atori ile America wipe awon ote re lo mu ki wahala wa iyen ni yeme iroyan re lekun rere are Bola Tinubu lo ti ro awon ile eko giga fasiti lorilede yi lati se agbekale awon ojutu eleyi ti o le yanju awon isoro kankan to nkoju orilede yi papa julo lagbon eto ogbin lagbon ina manamana lagbon oro eto abo ati imo ero Tinubu foro na lede lojo Saturday lakoko to soro gege bi alejo ni ile eko giga fasiti orilede yi to wa ni Nzuka iyan lakoko ti won se ikeko jade elekarun de logota iru re eni to soju fun na ni oga agba yanyan ile eko giga fasiti Bini ojogbon Edubai Morege eni to je ko di mimo wipe awon iwadi to ba nti ile eko giga fasiti jade oni ki won mo fi lede fun awon ile ise ko mo kan je wipe ile eko nikan oni yo mo sonu si o je ko di mimo wipe ijoba apapo lo ti se tan lati se atileyin nlala fun eto ikeko eto iwadi imo ogbon atinuda idagbasoke amayemogbarorun lawon ile eko giga fasiti na Ara Bola Tinubu ti mo dawon mo orilede Nigeria loju wipe atunse ti won se lowolowo sagbon na manamana oni yo mu ki na manamana orilede yi ko duro re ati wipe akoyawo yo wa pelu ona mi tawon eniyan yo gba lati le fi jemula lagbe eto na nigba to soro Labuja lakoko ti won siso loju eto ikoni fun awon odo orilede yi ti ko din ni 5,000 niye lori bi won yo ti se mo seto mita ayara bi asa o je ko mimo wipe eto on ni won sagbe kale re lati le fopin se kawon eniyan mo san owo ina ti won lo ati lati le je ki afokanta awujo ko le dandan lagbon na mona mona na en to soju fun ni minister to ri soro na mona mona Joseph Tegbe o je ko mimo wipe ero mita ayara bi asa on oni yo fagbara ro akoyawo pipese ina eleyi tawon eniyan ti won yo mo lo ati wipe yo le fun awon eniyan lori ofe lati mo ri ina eleyi ti won lo gan nisan ko to si je wipe ohun gan na oni won yo mo sanwo e o je ko mimo wipe ijoba apapo lo ti ni lerongba lati kenu eto na kuro ni kiko 5,000 awon eniyan nikan ti yo si goke si 10,000 nigba to baya ti yo goke si 15,000 awon eniyan ti yo si goke si 1,500 awon eniyan jake jado le yi lati le pese ise ati lati le je kawon eniyan ki won re muse ewe ijoba apapo nlo ti tako ayederu iroyin kan eleyi to lade wipe won yo fi kun owo na manamana jake jado orilede yi ninu atejade kan latenu olubadamoran fun are lori oro ina manamana iyan lofisi igbakeji are Sadiq Wanka o je ko mimo wipe ko si nkan to jo be bo ti wo kori ati wipe awon eniyan eni won kan gbe iroyin ofege na kakiri latinu oro to n so ti won o si lagbo yi e nibi eto asarami eleyi to waye nipinle Eko o ṣàlàyé ẹ wípé ọ̀rọ̀ tó ń sọ níbi ètò náà ń lo dá lórí àwọn orí ọ̀fẹ́ kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìdókòwò lágbọn náà mọ̀nàmọ́ná àti ìgbìyànjú ìjọba lórí àtúnṣe tí wọ́n ṣe sí àgbọn náà Wanka jẹ́ kó di mímọ̀ wípé òun kàn jẹ́ káwọn ènìyàn kí wọ́n mọ̀mọ́ ìgbésẹ̀ eléyìí tí ìjọba ń gbé láti lè jẹ́ kí àtúnṣe kó bá àgbọn náà mọ̀nàmọ́ná lẹ̀ yí ni àti wípé òfin eléyìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ wípé kí wọ́n yí mọ́ fi kún owó náà mọ̀nàmọ́ná ní díẹ̀ díẹ̀ ó ní wọ́n tiẹ̀ ti ń ṣe àfilédi rẹ̀ ni wọ́n ti ń ṣe ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ lórí àwọn tí wọ́n wà ní band A tó sì jẹ́ wípé ohun tó ń sọ kọ́ ni wípé ìjọba yóò fi kún owó náà mọ̀nàmọ́ná. Bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtùwà ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìròyìn ń tẹ̀ síwájú. Ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ń lò ti tako ọ̀rọ̀ kan táwọn ènìyàn ní ọ̀gá àgbà yanyan ọlọ́pàá lẹ̀ yìí Ọlátúnjì Dìísù sọ wípé ìṣẹ̀lẹ̀ káwọn ọlọ́pàá kí wọ́n mọ̀ yìnbọn fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá gbé nǹkan ìjagun olóró dání tí wọ́n sì ṣe ológun àbẹ́sọ aláàbò nínú àtẹ̀jáde kan. Ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Ani Iniedu ló wá jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gá àgbà yanyan ọlọ́pàá ò sọ ọ̀rọ̀ náà lákòókò ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà ní Makurdi ìyẹn ní olúlu ìpínlẹ̀ Benue. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò nìkan ń lòfin là kalẹ̀ láti mọ gbé nǹkan ìjagun káàkiri àti wípé bí nǹkan ìjagun ti ṣe wà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń ṣe ẹ̀ṣọ́ aláàbò ń ló jẹ́ ilé yìí tó ń fina ìgbébọn dàlúrú ìdígunjalè àti àwọn ìwà míì tí ò bófin mu lórílẹ̀‐èdè yìí. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gá àgbà yanyan ọlọ́pàá ń lo ní òfin ti fà á kalẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti mọ gbé ìbọn tó sì jẹ́ wípé àwọn ohun tí wọ́n bá ti ń rí lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ẹ̀ṣọ́ aláàbò tó sì jẹ́ nǹkan ìjagun olóró òun ni kí wọ́n mọ wá ọ̀nà láti lè gbà kúrò lọ́wọ́ wọn kí wọ́n sì fi ojú àwọn ènìyàn náà wíná òfin kì í ṣe wípé káwọn ọlọ́pàá kí wọ́n kàn mọ yan ìbọn níyànkuyàn fún àwọn ènìyàn tí wọ́n bá rí nǹkan ìjagun olóró lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló wá ní àwọn ọlọ́pàá ni wọ́n gbọ́dọ̀ mọ ṣe iṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin kì í sì ṣe pé kí wọ́n mọ lo orí ọ̀fẹ́ nǹkan ìjagun tó wà lọ́wọ́ wọn láti mọ òfin fi ro máwọn aráàlú. Alága ìgbìmọ̀ tó ń rí sí àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀jọ̀gbọ́n Olóògùn Sàkin ló ti ṣàlàyé ìgbésẹ̀ ilé aṣojú sòfin ilẹ̀ yìí ní bí wọ́n ti ṣe ka ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kankan rìn tí ó sì túmọ̀ sí àṣeyọrí rere ní orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá. Ó jẹ́ kó di mímọ̀ wípé ilé ọ̀hún òun ni wọ́n ti sún ọ̀rọ̀ náà sí iwájú eléyìí tó sì jẹ́ wípé ń ṣe ni kí wọ́n fi ṣọwọ́ sí ilé aṣòfin àgbà báyìí láti lè mọ ọ̀nà tó kù tí wọn yóò tọ̀ lórí ẹ̀ kánmọ́kánmọ́. Ó gbóríyìn gidigidi fún ilé aṣojú sòfin lórí kíkà tí wọ́n ka àbádòfin ọ̀hún ó sì jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún òun ni yóò mú kí àtúnṣe ńláńlá kó bá agbọ̀n iléeṣẹ́ ọlọ́pàá àti fífún àwọn ìpínlẹ̀ lórí ọ̀fẹ́ láti lè yan ọlọ́pàá ara wọn tí wọ́n mọ tinú àti tẹ̀yìn ìpínlẹ̀ wọn. Ó ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun kànrìn tí yóò mú kí àtúnṣe kó bá ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè Iran ló ti dẹ̀bi lu orílẹ̀-èdè Amẹ́ríkà wípé àwọn òtẹ́ẹ̀lì Amẹ́ríkà ní ẹkùn ìlà oòrùn àárín gbùngbùn ló mọ̀ ẹnu wàhálà tó ń ṣẹlẹ̀ ní Yemen. Ó jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì báyìí láti gbé ìgbésẹ̀ tó nítumọ̀ láti lè jẹ́ kí àlàáfíà kó padà ságbègbè náà. Ẹni tó jẹ́ mínísítà tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ Iran Ismaili Baghaei jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìlànà eléyìí tí Washington tọ̀ ń lo ti jẹ́ kí ọ̀rọ̀ náà kó di iṣu atayanyan. Ó sì jẹ́ kó di mímọ̀ wípé bí ilẹ̀ Amẹ́ríkà bó ti ṣe ń lo àwọn ológun rẹ̀ nílòkulò ó ní kò ní jẹ́ kí àlàáfíà kó dúró dédé lágbègbè náà. Baghaei jẹ́ kó di mímọ̀ wípé Iran ti ṣetán láti jókòó ìdúnàdúrà lórí ọ̀nà àti lè jẹ́ kí àlàáfíà kó wà àti ìgbésẹ̀ láti lè ṣe ìfẹsẹ̀múlẹ̀ ọ̀nà àtọ̀ lórí àti lè jẹ́ káwọn ènìyàn Yemen kí wọ́n ní àlàáfíà. Èyí ló pin ìròyìn ní kùtù àwa tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ Adéyẹmí làwọn àlólòtú ìròyìn Adébóyè Galani lorúkọ tèmi mú kinyín Akúsinmi òní àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abà, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abà Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Make Sure. Gbogbo ìgbà.

0: àwọn ọmọ yẹ kọ lọpọlọpọ
1: lẹyìn tí wọn fi ń pe gbogbo òbí àti alágbàkọ láti kó àwọn ọmọ wọn wá
0: alùdé free lesson
1: lẹyìn tí ìjọba ìbílẹ̀ ọwọ
0: pẹlú àjọṣowọpọ àwọn
1: local government area student union
0: ọgá sí gbogbo wa náà lámọ pé
1: tí ọmọ bá bọlu dé ọlọjọ gbọọrọ ó ṣeé ṣe kí wọn gbàgbé ohun tí àwọn olùkọ wọn ti kọ wọn
0: kó tó di pé wọn padà wọlé
1: ìdí tí ìjọba ìbílẹ̀ ọwọ ṣe pèsè àwọn oríkò kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olùkọ tó yọrantí
0: àti àwọn ẹ̀ṣọ́ aláàbò
1: kí àwọn ọmọ wọn yìí bá lè ṣe lẹ́sìn ọ̀fẹ́
0: lákòókò ọlùdé yìí
1: gbogbo àwọn ọmọ tó bá fẹ́ jàǹfààní lẹ́sìn ọlùdé ọ̀fẹ́ yìí kí wọ́n máa lọ sí àwọn oríkò wọn
0: yìí
1: primary school
0: Fajuli road
1: òkè òwòwò
0: CSE Groko primary school
1: AUD primary school
0: Ìjẹ̀bú-òwò
1: LA Ìsùwàdà primary school
0: ìpele grammar school
1: ìpele
0: Ùsò grammar school
1: Ùsò
0: láti ọjọ́ kẹta oṣù kẹjọ
1: August 3rd ọdún 2026 yìí
0: kí gbogbo àwọn ọmọ ilé ìwé bẹ̀rẹ̀ láti GSS 1
1: títí DSS 3
0: máa lọ sí àwọn oríkòkò wọ̀nyí láti lọ ṣe lẹ́sìn
1: ọ̀fẹ́
0: Executive Chairman of Olúkú tó
1: bẹ̀rẹ̀ ẹ̀dá Honourable Tọ́pẹ́ Ọmọláyọ̀ ni olùkéde.
2: Kẹ́dá mọ́ olú ọ̀dá Bárayọ̀ ọdún aláwùjọ mo ti dé o.
3: Ariwo ti ṣe o, ọdún ya mo dé o, ariwo.
2: Olú ọ̀dá ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́
4: bẹ̀rẹ̀ láti jọ ajé Mọ́ndé
2: ìjọ kẹta àdélọ́gbọ̀n
4: oṣù keje
2: àgbé àpòporo sódò
4: ká sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀
2: kọ́bádéjọ kẹta
4: oṣù kẹjọ
2: ọdún yẹn
4: náà sàmójú
2: kedere
4: ènìyàn ayé
2: ní ìbámu
4: pẹ̀lú
2: ìṣẹ̀ṣẹ̀rí alúlù ọ̀dá
4: bábárì rẹ̀
2: ayẹyẹ
4: ọdún aláwùjọ
2: ìjọ ìṣẹ́gun Tuesday
4: kálíjọ kẹrin
2: oṣù kẹjọ
4: níbi kí
2: kètekété yan
4: aláwòrò ọdún
2: àti
4: ọ̀dọ́
2: kan sígbó ọ̀sán
4: ọyá ìmọ̀gbọ́n mi dáadáa o
2: ẹ àmà yé gbá
4: ẹ̀yàn ọlẹ́ dáadáa ọlẹ́run àtọ́dá
2: ìlú ọ̀dá
4: wọ́n bá ti yọjú pọ̀ abẹ
2: ojú rẹ̀ bá ti rí
4: wọ́n faramọ́
2: torípọ̀ ọdún èyí á dùn
4: lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran
2: ẹ̀jẹ̀
4: kábíyèsí
2: ìlú fábílóye
4: ọba dr olúgbẹ̀ngà àlùkò
2: àjílùyẹ̀ kọ̀
4: adégbé.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọgbẹ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà?
4: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707 484 3351.

0: 7 Abba Mixture. Gbogbo ìgbà, ìjáwá ìjà ò sí, always guide me.
1: Bẹ́ẹ̀ni, ìjáwá ìjà ò sí, always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53. Ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó, ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé.

0: Adaba FM adding value to broadcasting.
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
3: Materia ni buru lenu ojo meta yi
4: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo oje aye ohun ti e wa su mi
2: agbo yi ise lo se je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulugo den ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo eda lenu igbo na gbianjo ko si ba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
5: mo ki gbogbo eti ton gbo mi ni dede akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won Sheri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura Baya wawa fe mbele yone lawa mi. Abo ni marakan to fe bimi. Abo fe bele yone. Lori yone abayo. Pe mi sori ero bani soro mi yi. O samu o. 64 60 64 19. O samu o. 64 60 64 19.
5: Eshon baba. Amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
6: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni Elomi o le bere ko mu nkan ni le. Elomi o le nero pe. Elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni. Afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile. Elomi o le rin ibuso kan si ibuso keji. Afi ko joko ko simi ko le to ma rin lo si waju. Elomi ere orun sun arara. Bello mi ba ti egbeju to so run wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ne ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe e ma je adaka ti wa na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Sayoro nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sanyoro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́hùn fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́hùn ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́ni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
3: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayoje aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbu ode to fi wi ategbo so mo ara aye lore lori eyike yi isoro to njo mo eda lenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: ẹ tí ọgbẹ́ ìyàwó láyọ̀.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ́ ẹ̀rọ fọ́ṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
0: 2026. ní tòótọ́
2: ká sọ olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
0: pẹ̀lú cdcare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. download cdcare lórí play store àti apple store.
4: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asumpta catholic hospital ikere road ado ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
5: prince ade lọta ogun oyo ma sun lọwọ ọran ọma rẹ.
6: ibà má ẹrẹ o ẹrẹ obama. ibà má ẹrẹ o ẹrẹ obama.
5: ihun ó pẹ̀gbọ́ àtọ́dọ́. 50 years yíbáwá prince high chief adelọta moses ogunoye ló ti sùn lọ́wọ́ ọ̀hún ọmọ rẹ̀. ọmọ magidi òfin ó tó àsìkò dánwò yá sí ibà wọn. torí mọ̀ fi ibà rẹ òun ó bí wọn ibà wọn ti bá wù. ọmọ òfin mi ka ẹ̀ka amúlọ fi kẹfẹ́ tí wọ́n gba ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th of July. kí ajú àjàbù prince adelọta igeregede ọ̀rọ̀. kébẹ́ ń gbọ́ ọjọ́ ó lé ọ̀kan ẹ̀rẹ́ 31st of July. ọmọ ọmọgbọ́lúwa yóò dí ìró ọmọ àkàtà ńlá yóò bò ọ̀rọ̀ mọ́lẹ̀. ọmọ ẹ̀kọ́ ní ìyípatọ́ kọ́ jẹ́. ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè. oníwáyé ìgbèrúgbẹ̀fà wèmàdìyàyẹ̀wọ̀ máa. ọlá ògúnoyè òun olùkéde lórúkọ gẹ́.

0: ẹ mọ rí pé ẹyẹrù wò kó mọ di pé lọ gbẹrù kẹrù o èmi kọ mo fọrọ náà léde àjọ ndla ló sọ bẹẹ. òní olóòní ni kò dọ́lá ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ ó tẹnubodo kò sẹ́ni tó lè sọ pé ayé padà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹ mọ̀ gbẹ́kùnrẹ́ ẹ̀ nùròyìn. ẹ wò wọ́n ti mọ̀nà wọ́n mọ̀nà àtọ̀ dáadáa torí wọ́n ti ń bá ìpínlẹ̀ ṣiṣẹ́ fọ́dún pípẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa nípínlẹ̀ gangan ni ẹ fi wọn lẹ àwọn náà láàṣọdọ ọlọpàá ìpínlẹ ńgbà tó bá yá àwọn ìpínlẹ wo ló sọ bẹẹ mò ń bọrọ ọbọ. àní ẹjẹ kí fẹmi gbàjàbí àmì làwọn lọ rèé sinmi kúrò lórí pò náà simply because bó ṣe ló lọwọ nínú ọrọ iléeṣẹ tìjọba ò fọwọ sí tí sì ń gbowó wọlé yìí ó tó kó sinmi kúrò lẹnu iṣẹ fúngbà díẹ náà ká lè yẹ díẹ wò dáadáa ká wo abí agbádá ẹ wò èmi kọ mo sọ bẹẹ o àwọn àjọ lájọ láwùjọ kan ló ń pè pé ọhún. bẹ́nìkan bá pa àfikówó náà mọ̀nàmọ́ná ẹ kú ò ń bẹ̀ kò sóòótọ́ ń bẹ́ o ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. ọwọ́ bá iná mú nǹkan ṣe ń ṣe ló mọ̀ sọ́pọ̀ òun ò ṣe mọ́ o ẹ̀yin ológun ẹ dáríjì mi èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde ohun tí mo rí nù ìwé ìròyìn ni o wípé ẹ mọ̀ gbọ́ nígbà tó bá yá òun èyí àtàwọn kókó mi ló wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n ẹ já kọ́kọ́ lọ sójú ọjà náà bá bá lọ bá bá padà dé á wà tún kẹ̀kẹ́ ìròyìn ọlẹ̀ gan rẹ́gẹ́jẹ́ fín adégbòye ga àlà ní ló kọ tẹ́mì ń jẹ́ etí yín mélòó gángan ńlá pètò yìí nílé iṣẹ́ àdàbà 88.9 FM àkúrẹ́ mò ń padà bọ̀ ẹ kú kàlẹ́.
1: dádì junior jọ̀ọ́ jẹ́ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: mọ́mì junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: fi mí lẹ̀ jàre.
3: bíkọ́tà abákàtún ló tún ṣe kọ́.
1: yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: n bọ́ ló ń sá lọ.
1: rọ́nà dádì junior ọgbọ́n wo ló dá sí.
2: èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtún ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí dání. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi ó wúlò fáwọn kele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 08038606858 lek si 08038606858
4: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: abba aṣọ́òkú tí ìgbọ́ ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà.

ọ̀rọ̀ náà gan ní fínífíní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹn yan Látúnjídé Yusuf ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà eléyìí tí fúnra àgbéléwò wọn sì ti kárí ilé tó ti kárí oko báyìí níbi tí wọ́n ti ń wu ìwà tí ò tọ́ lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ dúró jẹ́ ìyẹ̀wò ní òpópónà mọ́rọsẹ̀ ìpínlẹ̀ èkó lọ bìnín yẹn gan òun ni kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo kó yẹ̀ lábẹ́ aṣọ wo kó ṣe ìwádìí wọn finifini àṣẹ ọ̀hún eléyìí tí wọ́n fi léde fún kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ondo ni ó fi léde ó wípé ìwádìí náà gbọ́dọ̀ jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ láti lè rí wípé àyò sí fún ọlọ́pàá kọ́lọ́pàá kan láti mọ wu ìwà tí ò bójúmu láwùjọ ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí csp aniete iniedu ló mọ̀ fọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan lánàá ọjọ́ sátidé o lẹ́yìn tí àwọn ènìyàn tí wọ́n ti ń kùn lórí fúnra àgbéléwò ọ̀hún tó ti gbàgbóró kan léyìí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà sí ẹni tí wọ́n ń yẹ̀ wò lójú pópó gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ti ṣe fi léde àwọn ọlọ́pàá ọ̀hún nínú wọn láti rí asp kan o pẹ̀lú inspector mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó mú wọn jẹ́ mẹ́rin tó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo ló ti kó wọn ní papámọ́ra báyìí tí wọ́n ti kó wọn sínú àtìmọ́lé láti lè mọ ṣe ìwádìí finifini ní ẹ̀dùn jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gá àgbà yíyan ọlọ́pàá ilẹ̀ yìí ló ti wá pàṣẹ o wípé ìwádìí náà o ni wọ́n gbọ́dọ̀ ṣe láì ní wípé èèyàn mi ni nínú o látàrí wípé wọn ò fẹ́ kí ẹnikẹ́ni àwọn kàǹda ti ń bẹ́nu ìrẹsì kó sì mọ gbénu ìrẹsì o ó sì wá jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ó ní kò forí ọ̀fẹ́ lẹ̀ fẹ́nikẹ́ni láti mọ sọ ọ̀rọ̀ kòbákùngbé tàbí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà o tó sì jẹ́ wípé wọn ò ní fààyè ẹ̀ sílẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò ń bẹ́ẹ̀.

0: ìjọba ìpínlẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti fi èròǹgbà wọn léde báyìí o láti rí wípé ní kété tí ìjọba ilẹ̀ yìí bá ti fọwọ́ sí àbádòfin ṣíṣẹ̀dá ọlọ́pàá ìpínlẹ̀ láti lè di òfin ló jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn ń lò gan lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ wọn òun náà ni wọn yóò yí padà tí wọn yóò sọ di ọlọ́pàá ìpínlẹ̀ o ìwádìí eléyìí táwọn oníròyìn ń ṣe jẹ́ kó di mímọ̀ wípé bí ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ anambra ìpínlẹ̀ zamfara àti ìpínlẹ̀ abia bí wọ́n ti ṣe ń gbà á lérò wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn tí wọ́n ń lò lábẹ́nú lọ́wọ́lọ́wọ́ òun náà ni wọn yóò sọ di ọlọ́pàá ìpínlẹ̀ láì tiẹ̀ yí aṣọ wọn padà bẹ́ẹ̀ ni àwọn ìpínlẹ̀ míì ni wọ́n sì ń dúró de ìfọwọ́sí ìjọba láti sọ àbádòfin náà dòfin ní sàn án kó tó di wípé wọn yóò mọ ọ̀nà àtọ̀ lórí bóyá káwọn náà sọ àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́nú wọn di ọlọ́pàá ìpínlẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ náà ń ló tẹ̀lé bí ilé aṣojúṣòfin ilẹ̀ yìí bó ti ṣe fọwọ́ sí àbádòfin náà o tó sì fi léde fún àwọn aṣòfin eléyìí tó kù ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ìgbésẹ̀ kanrin kan láti lè sọ ìgbésẹ̀ sọ aláàbò ilẹ̀ yìí pàápàá jùlọ àwọn ọlọ́pàá di eléyìí tí ìpínlẹ̀ ó mọ ṣe tiẹ̀ tí ìjọba àpapọ̀ náà táwọn náà mọ bójútó eléyìí tó jẹ́ títà papọ̀ o àbádòfin ọ̀hún ó ní wọ́n fọwọ́ sí lákòókò ìjókòó lọ́jọ́bọ̀ eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ṣíṣẹ̀dá ọlọ́pàá ìpínlẹ̀ láti lè kẹnu ètò ààbò ilẹ̀ yìí àwọn ìpínlẹ̀ náà tó ti fọwọ́ sí wípé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹnú wọn kó di ọlọ́pàá ìpínlẹ̀ náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹnú eléyìí tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ òun ni wọ́n ti mọ tìbútòrò àti kọ̀rọ̀kọ́ńdù ìpínlẹ̀ oníkálukú wọn tó sì jẹ́ wípé bí wọn ò bá lò wọ́n sọ wọ́n di ọlọ́pàá ìpínlẹ̀ yóò kàn fún irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ní wàhálà láti túmọ̀ ṣẹ̀dá àwọn ọlọ́pàá míì tí wọn yóò ṣẹ̀ túmọ̀ mọ bóun ni ìlú ṣe rí bóun ni ìjọba ṣe rí inú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n tún fi kún òun ni wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹnú tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n ti bá ìjọba ìpínlẹ̀ wọn ṣe iṣẹ́ papọ̀ tó sì jẹ́ pé wọ́n ti jọ mọwọ́ ara wọn yóò sì wá yọ wọn nínú wàhálà àátúnwá ẹlòmíì àwọn ìpínlẹ̀ míì ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń dúró de pé kí ìjọba kó fọwọ́ sí ìgbésẹ̀ náà tán káwọn tó gbé ìgbésẹ̀ wọn o ní ìpínlẹ̀ ondo ń títí rẹ̀ gbàgbọ́ ni wípé ìjọba ìpínlẹ̀ ondo òun ni yóò sọ ikọ̀ àmọ̀tẹ́kùn di ọlọ́pàá ìpínlẹ̀ o nígbàtí ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà Lọ́kẹ́ Ayédátiwa lórí ìbánisọ̀rọ̀ àti ọ̀nà àtẹ̀lé Allen Ṣòwúrẹ́ tó tiẹ̀ ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti ṣe ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ ondo dédé láti lè ṣe àyípadà wọn sí ọlọ́pàá ìpínlẹ̀ bákan náà ní ìpínlẹ̀ kaduna gómìnà ìpínlẹ̀ náà jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ojúlalá kan fi sọrí wọn òun ni wọn yóò sọ di ọlọ́pàá ìpínlẹ̀ nígbà tó bá ya ẹ̀kọ́ àròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. ikọ̀ elétò ààbò ilẹ̀ yìí inec ló ti fà á kékọ́rí o wípé gbogbo ìpè táwọn àjọ lájọ kan láàrin ìlú tí wọ́n ń pè o àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń pè wípé kí wọ́n ṣe àfikún ọjọ́ ìforúkọsílẹ̀ káàdì ìdìbò alálòpẹ́ ló jẹ́ wípé àwọn ò tiẹ̀ ní gbọ́ bó ti wò kórí o torí pé lónìí gangan ti ṣe ọjọ́ ìsinmi ọjọ́ 26 ọdún 2026 o ń làwọn ó fòpin sí ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ náà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àtàwọn ẹgbẹ́ kan láwùjọ òun ni wọ́n ti ń pè fún pé kájọ elétò ìdìbò ilẹ̀ yìí inec kó ṣe àfikún ọjọ́ ìforúkọsílẹ̀ náà nínú àtẹ̀jáde kan lójú òpó alágbélébù ìyẹn lọ́jọ́ sátidé àjọ elétò ìdìbò jẹ́ kó di mímọ̀ wípé ètò náà ni yóò tẹnubodò lónìí o ti ṣe ọjọ́ 26 àti wípé àwọn ènìyàn tí wọn ò bá ti ṣe ìforúkọsílẹ̀ wọn ni kí wọ́n ṣe àmúlò orí ọ̀fẹ́ wákàtí belenja tó kù o bó ṣe jẹ́ wípé àjọ náà yóò ṣí láti aago 9 àárọ̀ òní títí di aago 3 ọ̀sán kó tó di wípé wọn yóò ti ojú òpó náà pa àjọ elétò ìdìbò jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ iwájú ò dúró di ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni káwọn ènìyàn kí wọ́n má sì dúró pé ọjọ́ iwájú ń bọ̀ wá bá mi o àwọn ò ní fi kún ọjọ́ náà torí àlàkalẹ̀ òfin wípé bó bá ti ku 90 ọjọ́ sí ọjọ́ tí ètò ìdìbò náà yóò wáyé òun ni kí wọ́n ti parí gbogbo ètò ìforúkọsílẹ̀ kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní mọ ṣe àtẹ̀jáde káàdì ìdìbò alálòpẹ́ àtàwọn ìgbésẹ̀ eléyìí tó kù ẹ̀kọ́ ìròyìn wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ́ wò ń bẹ́ẹ̀. ẹja sáré lọ sá gbọn ètò ààbò díẹ̀ belenja àjọ tó ń gbógun ti gbegbin tita ti lokulogun oloro nile yi ndla n lo mo ti lowo won ti te enikan bayi o to gbe ogun tramadol to gbe pamo sinu ose dudu lero ngba ti le gbe japa lo si united kingdom ajo n je ko di mimo wi pe n se ni owo awon n lo mo te ati lawe ohun gana iyen ni papako furufu ni ipinle ko en to ja lokoro fun le ise na iyen femi baba femi n lo foro na lede lojo opo alagbele bu re loni ojo isimi gege bo ti se so o je ko di mimo wi pe lakoko ti onitan to rin irin ajo lo si orilede united kingdom en la won mo ri oran na o nibi to ti gbe ogun tramadol na lopolopo sinu ose dudu lero ngba ti gbe japa o ti e wa kilo fa won orilede nigeria ti won ba fe rin ajo wi pe nse ni ko ni kaloku won ki won mo ye eru ta won eniyan ba fe gbe ranse lati ipase won ki won mo yewo finifini ko mo je bi pe awon onitan won ti ko ikokoko ti o ko ba won ni papako ofurufu sinu awon eru na eko eroyan o wa ninu we punch ile to jade laaro toni e kan si nbe awon adari egbe oselu atajolajo laarin ilu ni won ti fi erongba awon lede ni meya meya lori ipo leyi ti adari awon osise fun are bola tinubu fe gbaja bi amila to wa bayi latari iwade kan to nlo lowo lori ile ise kan to nri si agbelaruge idokowo ati iranlowo ile okere ti won dape ni pe o ba ile ise are to po iyen presidential foreign investment promotion council and nigbati awon agbagba jese bi kan ti won kesi are bola tinubu lati pase fun gbaja bi amila wi pe nse ni ko sesero kuro lori ipo re bayi na lati le faye sile fun iwadi finifini nse ni awon mi je ko di mimo wi pe ko ti etona fun femi gbaja bi amila lati wa ni oripo na latari iwadi ohun eleyi to lo lowo awon kan ti e je ko di mimo wi pe ko si mimi kan to ye ko mi gbeja bi amila lori epo re o tori bi pe won yo se iwadi won lo ye ki iwadi ko pari tan ko to di bi pe won yo gbe igbese ta ko gbeja bi amila ninu oro na bi bi igbimo to nri si iwadi ohun ni le asofin bi won ti se je ko di mimo wi pe awon ti nse ofin toto lori igbese na e won ti pe gbaja bi amila en to ti fi gba kan ri je abenugan fun ile asojuso fin le yi o ni won ti fa wonu oro na latari bi eni to dara re pe ni oga agba yanyan fun ajo pf ipc na adeyemi adeniye bo ti je ko di mimo wi pe irinwo million owo naira lo san ko to di wi pe won fi aye sile fun ohun lati le de oripo gege bi oga agba yanyan ajo ohun nsin le se are ni won salaye adeniyi gege bi jaguda pali bi won ti se jako di mimo wi pe ijoba apapo lowo ninu ajo ohun lose to koja adari awon osise ile yi arabirin didi wisin jack ati oludare fun iko to mbogoto oro banki iyen ni banki apapo le yi abdullahi amisu ati oludare gbogbogbo fun ajo to mbogoto ato osuna le yi taminu yakubu bi won ti se farahan niwaju igbimo ile asofin ohun lati salaye bi ajo ohun bi won ti se lo lopopon lati fogbon gbe feyin wonu ajo ijoba ele ninu eye eleyi to tin gba owo ninu ato osuna le yi gbaja bi amila en lo ti ni ohun o ni nkan kan se pelu ajo na o sugbon awon adari oselu kan si n pariwo wi pe nse ni ki gbaja bi amila ko fa pere re le bayi na lati le faye sile fun iwadi ni fini fini e ko iroyan wa ninu we punch ele te jade laro to ni elowo nbe ẹni tó ń bógótó àtò òṣùná nínú ikọ̀ alákatakí ti mọ̀dàlúrò iswap ńlọ́mọ̀ ti sọwọ́lẹ̀ báyìí tó túba fún àwọn ikọ̀ ológun 3 battalion ní ìpínlẹ̀ borno pé òun ò ṣe mọ́ ò ń ṣe ló kojú àwọn ọmọ ogun adékáyọ̀ ọ̀hún níbi tó ti kọ́wọ́ rẹ̀ sókè pẹ̀lú àwọn ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan pẹ̀lú ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ wọn wípé òun sékè kí wọ́n dáríjì òun òun ò ṣe mọ́ kí wọ́n mọ́ yẹn lọ́ta àbọ̀n o kọlógun ilẹ̀ yìí ọ̀hún ńlọ́mọ̀ fọ̀rọ̀ náà léde lọ́jọ́ sátidé o wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ ń jẹ́ ọ̀kan kan rìn nínú àṣeyọrí eléyìí táwọn ń ṣe nínú gbígbógun ti ìwà mọ̀dàlúrú lágbègbè náà ẹni tó jẹ́ adelé fún ẹni tó ń fìròyìn léde nínú ikọ̀ ológun adékáì ọ̀gágun mohammed goni ó fàtẹ̀jáde náà léde oni omokunrin ohun nlo sowole ni nkan bi ago meje fe lo lu owuro ojo saturday o pelu pelu awon meji kan ototo legbere oni idi abajo to ni ton fi seke po ngo se mo oni latare ikolu orisirisi lori ile ati lojo ofurufu tawon ikologun adekayo hun ti won se si agbegbe na lati le danbaru ibuba awon ologun na ewo ekoeru yohun ninu we punch to gade laaro toni laarin iseju bi melo kan to ku eja fori ofe sile fa awon arale lati pe eja soro pon bele bi omo luabi ka mo se taku ero kero eni keni body ero wa ni iseju kan bilinja 0816251991 hello e ko jumo
1: hello e ka ra o
0: e se o
1: e ka ra e ko jumo oruko temi ni je akasafa mu pe lata ide opese
0: en so nle
1: deri arakunrin ti awon ikologun mu yen awon ke to lohun si mo e gan ti mu e ko ba si da to to lori e ko mo je ko tun pada si lu ko tun mo mo je wa si awa ta wa nilu lorun ko ba si da kan mo ko bo ko lori e ni ko mo fi dajo re fale o so mo ki yen pe to gan
0: e se o 0816251991 Hello, Ekaro.
2: Good morning, sir.
0: Hello.
2: And why you go long?
0: Hello, Ekaro. Hello, Ekaro. Hello, Ekaro.
3: Ekaro, sir.
0: Eshio.
3: Bauchi to confirm that you live here, Neo.
0: Bauchi to confirm
3: that you live here.
0: I'm going.
3: Equate, sir. So, tell me if that's in your lock pipe, sir. So, I need you. Only the bar, shake your car, only the bossy. So, equate, sir.
0: Hello. Eshio. Bash that
4: to live for you.
0: 0816251991.
4: Hello, Ekaro. Hello, Ekaro. Eshigun. Abayomi, oyele si lato lopa agida
0: koko lagbara
4: lo itura adebawa. Oro nipa ipinle yen ma fe ki joba apapo ati joba ipinle kan tete yara mu. To ba de ma ko won ru amo sekun yen kan ro won lagbara gan gidi ton ba ro won lagbara gidi. Eto abo yen abuole lorilede lagba Olorun ti ra de baba iso.
0: 0816251991. Hello, Ekaro. Hello.
5: Hello.
0: Ekaro.
5: Ekaro. Correct, so lati mefun.
0: Agboyin.
5: Ro agboyin to so pon mu yen ni mo fe tabi. Oruka o soke yen. Ba ni joba ki joba ko ti gbe pamu fun gba die. Kara e ko bale. Yo tomo lo file kon mi le bate yo. E seun.
0: Da. Hello, Ekaro. Hello. Ekaro.
6: Ekaro.
0: E seun.
6: Ọ bọ ìlú kan láti ìlú ọ̀rẹ́.
0: Agboyin.
6: Nípa ọ̀gá àwọn bandit pẹ̀lú èèyàn méjì tó káwọ́ sílẹ̀ yẹn. Ogun lẹ́kì ìjọba ó rò lẹ́ẹ̀mejì tó tó àbúrọ̀bù wọn. Wọ́n ṣe wà yẹn, òun ṣe pé ó yẹ kí wọ́n gbà wọ́n wọlé. Ilé ẹ̀kọ́ ẹlẹ́mẹ̀jì wọn torí mo ti wọ́n oríṣiríṣi àwọn èèyàn ló ti pa lórí bọ́ wọn ronú bùhádà.
7: 0816251991. Hello, Ekaro. Ekaro. Ekaro. Okay. Okay. Okay. Because bami ba ti ma mi awon na ni lawyer laarin ara won be si le se won mo ati na se apply pe awon o si yen mo sadly ya awon se se pa o niye yen pe oro ijoba Nigeria wa ko so ti mo alo so lo go kan lo priority ni o fi to wa Nigeria ni talika lo mu talika te ba ti lowo dani oni ya je but awon lowo yen tupu yen ye o je won o ye kan pa sadly ni Quran ati Bible.
0: 0816251991. Ẹ já gbà pé kan sí ká tó mọ lọ. Hello, Ekaro.
8: Ekaro.
0: Ẹ ṣe.
8: Ẹ rúkọ mi ni Peter. Nípa ọ̀rọ̀
9: àwọn anẹ́kì yẹn mo fẹ́ pé wọ́n extend déètì tí wọ́n fún wọ̀nyí káwọn ọmọ nàìjíríà kó lọ ní òwúrọ̀ ọ̀fẹ́ láti tú tẹ̀síwájú nínú re-register kíní ìdìbò wọ̀nyí.
0: Ibi náà la mọ̀ gbà lọlé láàárọ̀ tò ní yòókù tún di òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run lórí ètò etí yín mélòó adàbà náà ń pe bí 88.9 FM Àkùrẹ́ Adégbòye Gàlàní lórúkọ tèmi ń jẹ́ àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ káàárọ̀ o.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Ẹ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nkankan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní ra. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
2: gáàsì
3: ni
2: o.
3: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta àwọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀
3: láti máa sanwó.
2: Mo fẹ́ bí n pẹ̀ ṣé wọ́n kọ̀kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà àwọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
2: Kíni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn?
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
2: eléyìí
3: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
2: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
3: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
2: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
3: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
5: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
3: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bá àdẹ tí ó ní dúkìá.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
7: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
6: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti rà gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó pẹ̀lú tọ́ bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi. Orí CD Kia ni mo ti ra wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Kia ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD

0: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Akikabo sori eto imolesin yi ti egbe awon akeko muslimi nile Nigeria eka ti ipinle Ondo ti won se onigbowo re. Eni ti mo ba wa soro Olorun fun toni, awon na ni Amir MSSN Ondo State Area Unit. Ohun ti won si mo fi da wa leko loni oni won pe ni iroyin. E mo ba wa ka lo. Bismillah.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. وبه نستعين ولا أولى ولا قوة إلا بالله مطلوب إليه في أقوم وجمتا مكواني أكاسم في أبوى مسلمين يأتي جادو أبعي نيباتاكي لندو سيداتني يوى لبابو متوكيوا يفى أقوى سيكو أدينيا إيجي أسنون كورو nile kopekope bẹẹni mo kí àwọn ọmọya wa lálàájì léyìn tí wọn sẹ ní darí dé láti ní olúwa pé ẹka bọ ẹkú ìrìn ọba tó ran yín níṣẹ kò ní padà kọ fún yín kò ní sọ fún òun ògbà lọwọ yín àjọkan màbòrórun wasayokan makibolon kí ọlọrun kó máṣe gba ìgbìyànjú yín kó gbà ní ìbàdàn fún yín o gbogbo ìgbòkègbodò ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run kò sí ní ìtẹ́wọ́gbà mo kí gbogbo àwọn tí wọ́n wà lórí ìrìn nínú ṣe hajj náà àtàwọn tí ò tí gbéra tó máa padà gbéra wípé lógo ọlọ́run bá dẹ́dà ẹ̀rọ̀nìsálẹ̀ ìgúnlẹ̀ rọ ẹ̀rọ̀nìsálẹ̀ ìbá wọn náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ dídé tí ìpalẹ̀mọ́ ti wà ní kọ́lọ́run kò sí ọlọ́run kó má ṣàjẹjá sí rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ṣe lọ tó ṣe bọ̀ ọlọ́run bá ní bánà jù náà jẹ mo kí gbogbo lórí ẹlẹ́sìn ní ìpínlẹ̀ Ondo àti ní gbogbo agbègbè káàkiri ológun mẹ́rin Nàìjíríà tó fi rí àkárí ayé kọ̀bálẹ́dà kó má mọ̀ wá kúrò ń bẹ̀ ní kíákíá báyìí bákan náà kójọ járe kó má ṣe ìgbà ìgbìyànjú alápapọ̀ kó gba ní ìbàdàn fún ìkọ̀kan wa gbogbo yín pátá ìmọ̀ kí lèmi tó ti rẹ̀ lèmi tó ti dúró wàá kí gbogbo àwọn ọmọya wa ẹlẹ́sìn míì ẹ̀tọ́ sí ìsìláàmù náà wípé àwa náà kò déédé àkókò yìí o kí ọ̀bálẹ́dà kó má ṣe ìsìn ìkọ̀kan wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn ọmọya yín náà ni gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe níjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ìgbà láti pẹ̀rẹ̀ wa sákìsì gbara wa nímọ̀ràn bára wa sọ̀rọ̀ lórí ìkànnì yìí ní àkókò yìí ìyẹn ni pé àwọn Muslim Student Society of Nigeria eléyìí tí a máa ń dàpè ní MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àwa náà ni a tún gba orí atẹ́gùn kan lákòókò yìí láti tún pe ẹ̀yin ìyá wa sí àwọn àkíyèsí nǹkan tó ń lọ lénìí pẹ̀lú àánú ọlọ́run eléyìí tá a fi máa gbẹra wa ló ń gbẹ bára wa sọ̀rọ̀ lénìí ó máa ní í ṣe pẹ̀lú nǹkan tí a mọ̀ sí ìròyìn àwọn rí wípé nínú ẹ̀kọ́ wọ́n jẹ́ kó yíwa bẹ́ẹ̀ wípé information is power ká gbọ́ ròyìn ká mọ bó ṣe ń lọ àǹfààní ńlá ló máa jẹ́ fọ́mọnìyàn oore ńlá ló wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni ìbùkún tí ò lè bẹ́ ló kó sínú kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kó yíwa bẹ́ẹ̀ pé communication is life kémi àti ẹ̀yin ká láǹfààní àti máa exchange ọ̀rọ̀ gbà fún mi kí n gbà fún ọ kó fi tó mi létí kí mi náà dá padà wọn náà gbọ́ lọ́dọ̀ tí wọ́n bó ti ṣe ń lọ ni èyí gan ló fi hàn pa ń ṣe mí o èyí gan ló sì ń júwe wípé ọmọnìyàn ni wá ní kété tí lèyìn bá ti kúrò nǹkan ti ṣe ọmọnìyàn nìyẹn ṣùgbọ́n lénìí ǹjẹ́ ọ̀rọ̀ ti dàtò di jẹ́ mọ́ wa lọ́wọ́ bí ǹjẹ́ àǹfààní gbogbo kọ́lọ́mọ Nàìjíríà máa ń sì lò bí ǹjẹ́ eléyìí ò sì di nǹkan tó dàbí ẹni wípé kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ tó yẹ kó sinmi lóore tó yẹ kó sinmi láǹfààní ǹjẹ́ kò ti máa bí àwọn awuyewuye míì tí kò ti máa bí wàhálà míì èyí la fẹ́ pè wá sí gẹ́gẹ́ bí àkíyèsí nínú ọ̀rọ̀ ọlọ́run bàdẹ́dà sọ fún wa náà alukoranu wípé ya ayyuhalladhina amanu ẹ̀yin tẹ́ jọ́ nígbàgbọ́ òdodo ẹjẹ́ kí n sọ fún yín bó tilẹ̀ wò ká yóò dà bó tilẹ̀ wò ká yóò burú tó kó bàjẹ́ tó táyé bá tiẹ̀ ń sí ìròyìn lò tí wọ́n bá ń sí ọ̀rọ̀ sọ láwùjọ ní ti yín tako lọ ẹbẹ̀rù ọlọ́run o ẹ mọ́ pẹ̀lú wọn o ẹ mọ́ pọ̀ lọ́bọ̀jẹ́ kó o wà kó lọ káwọn lẹ́nu ṣẹlẹ̀ ìdá ọ̀rọ̀ tó bá máa tẹnu yín jáde ìròyìn táyé máa gbọ́ lẹ́nu yín information tẹ́yìn bá máa fún ara yé ẹ̀jẹ̀ kó jẹ́ káwọn lẹ́nu ṣẹlẹ̀ ìdá ẹ̀jẹ̀ kó jẹ́ òdodo tẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ń jẹ́ kó yá pé ṣe lákùnrin látara pé ń fún ayé ní ìròyìn tó jòdodo ìgbésí ayé ya máa tuntun ntẹ̀yìn ò tíì ní tẹ̀yìn ò tíì gbọ́ tẹ̀yìn ò tíì mà tẹ́lẹ̀ tí n bá mú débi etí gbọ́yìn tó bá jẹ́ àǹfààní tó bá jóore ìgbésí ayé tí máa so ó máa lóye ládùn ntẹ̀mi ò tíì ní tí mi ò tíì gbọ́ tí mi ò tíì mà tẹ́ bá mú dọ́dọ̀ mi tó bá jòdodo èmi náà máa tara bẹ́ẹ̀ sóríire ìtumọ̀ ẹ̀yìn pé lákùnrin eléyìí la nìṣe tọlọrun bá wa parí ẹ sí pé mọyìnfẹ ńlá ọrọ sọlá ẹni bá tẹlé àṣẹ ọlọrun yìí tó tẹlé àṣẹ tánàbí mahama pa àbí tánàbí mú alátọdọ ọlọrun ọba rẹ fàkọrẹ ìfàdàbọbàlà rímà àwọn ni wọn jèrè tí ò lẹgbẹ o kémi àtẹyìn náà lè bá jèrè lílé tí ò lẹgbẹ làṣẹ ní ká pẹrẹ wá sá kíyèsí lénìí kódà ọlọrun ọba yìí sọ fún aláyè nínú àlùkọ hàn pé wọn la tẹkọọ ọmọ rẹ dalaka bíi helmon ẹ lọ gbọ yé wípé ẹ gbọdọ máa bá wọn sọ ohunkóhun ní ntẹ nímọ nípa rẹ nítorí wípé iná sámúà wọn bá sọra wọn kó wà rẹ kó lọ yé wípé ntẹ fi ti yín gbọ ntẹ fojú rí ntẹ fọkàn yín rò ntẹ fẹnu yín sọ kó lọ hola ìkẹkẹ náà ni wọn máa fi hola ìkẹkẹ ni mi ò ní lọ àyàfi ká bí léèrè nípa rẹ gbogbo tó ń tẹnu yín jáde lámà bèrè ìròyìn tẹ fọwọ́ kọ ìròyìn tẹ fẹnu sọ èyí tẹ fetí gbọ́ èyí tẹ fojú rí gbogbo ẹ̀ pátápátá la máa bèrè lọ́wọ́ yín nípa báwo lẹ ti ṣe lò àti àwọn lẹ kọ sí i ló fi já sí pé lónìí a fẹ́ pè wá ṣàkíyèsí lórí àwọn information tí a máa mismanage àwọn ìròyìn eléyìí tá a máa ń gbé káàkiri ṣùgbọ́n tó ń já sí pé kò kí ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pàápàá níbi tí ayédédúró ti technology bá wà délé ni léyìn tó já sí pé níbi tí aláǹfààní dé tọ́lọ́run bá fún wa ní ìmọ̀dé kódà ó ti ṣeéṣe fún wa lénìí ká gbórí òjò ká gbé sọ́run àìná ká sọ bẹ́ẹ̀ pé òjò ló ń sọ̀rọ̀ nígbà tó já sí pé ṣe la gbé ọmọ bàbá fọ́sùn technology ti fún wa láǹfààní bẹ́ẹ̀ a lè fi AI data tó wù wá à ń ṣe bó ṣe wù wá láti lè báyé jẹ́ a rò pé bóyá à ń sáyé a ò mọ̀ wípé à ń dáyé ronú bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa bẹ́ẹ̀ pé ó pọnú ọ̀rọ̀ tọmọnìyàn máa sọ ń jọ mí o tí ò ní lè fìdí ẹ̀ mọ́lẹ̀ tó máa tara lè wọná nítorí pé o ò lè fìdí ìròyìn eléyìí tó gbé ká tó nǹkan ká ò lè fi mọ́lẹ̀ ọlọ́run bá ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé ó rọrùn kátarabẹ̀ di ọmọ náà ọmọ ìyá mi alápọ̀nlé gbogbo ìtẹ́jú sí mi lásìkò yìí èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá lórí èdè wa nàìjíríà kò bá wa ta jẹ́ mùsùlùmí kò bá wa lórí àìṣe mùsùlùmí tí ọba máa tó ń ṣe nítorí pé àwọn sọ́sọ́lá ti sọ àsọsílẹ̀ nípa eléyìí tó ń ṣẹlẹ̀ yóò ti sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ti fi mọ̀ wọ́n náà lọ́kọ̀rọ̀ hàn bẹ́ẹ̀ ni alábì ti ṣàlàyé fún wa nínú àwọn ìrìn àjò ẹ̀ lápapọ̀ nínú ọ̀rọ̀ kan jíṣẹ́ ọlọ́run tó fi máa jẹ́ pé fitina máa fara hàn tó máa gbayé gboko tó máa fojú hàn ní gbogbo ọ̀nà nínú ìwà nínú ìsìn bákan náà ni pé tó kúrọ máa wá máa pọ̀ lára fitina lénìí òní bandits wà lára fitina lénìí òní kidnapper wà lára fitina lénìí òní terrorist wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí fitina ni èyí tó fojú hàn tí kò dàrú tálámì sọ̀sọ́lám ti jẹ́ kó yọ bẹ́ẹ̀ kó máa farafara hàn kálò kí á mọ̀ tó dé lára fitina yìí náà wá ní wípé kódà irọ́ máa wá pọ̀ nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn tí wọn ò rí wọn mọ̀ sọ́pọ̀ àwọn rí tí wọn ò mọ̀ sọ́pọ̀ àwọn àmọ̀ tí òye wọn mọ̀ sọ́pọ̀ òye àwọn ló fi já sí pé èmi àti ẹ̀yẹn ká wò ó àǹfààní wo aburú wo òun lórò pọ̀ àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí lápapọ̀ ẹ̀jẹ̀ ká lọ kẹ́kọ̀ọ́ látara tó lọ́wọ́ bá fi hàn fún wọn lálùkọ hàn gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ẹ̀jẹ̀ ká kẹ́kọ̀ọ́ látara tó lọ́wọ́ bá fi kọ́ wọn lálùkọ hàn kódà ọlọ́run bá ń jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé tá a bá wà lójú ogun ga pẹ̀lú ká a tó kógun jà lúkan ká a tó kógun jẹbi kan ká a tó kógun jà lọ́rẹ́ kan àyàfi ká yà fìdí ọ̀rọ̀ tá a gbọ́ nípa àwọn ènìyàn múlẹ̀ ká má kà torí pa àgbọ́rò yìí ká lọ kógun jà wọn ọlọ́run bá ti jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé yẹ ayọ̀lẹ́dínlẹ̀ amánu ìdá dọ́rọ́pítùm ti ṣẹ̀bìrẹ̀ là ìgbà yòówù tẹ́ ẹ bá rò pé ẹ̀ ẹ ń lọ ẹ ń bọ̀ nítorí ẹ̀sìn fàtẹ́bà yánà ẹ wádìí kẹ tó kógun jẹ ẹnikẹ́ni ẹ má lọ kógun jẹ àyàn láìsínú pé bóyá ẹ mọ̀ nípa rẹ̀ pé lóòótọ́ aláìburú ni aláìdá ìyẹn ni ẹ má kógun jẹ àyàn nígbà tí ò bá kógun jẹ yìí ẹ rí pé àwọn tó kógun jẹ yìí ń lẹ kógun jà ẹ rí pé àwọn tó ń gbèrò ẹbú aburú òun náà lẹ ń bá jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lénìí mélòó mélòómélòó ilé ló ti dàrú mélòómélòó ẹbí ló ti bàjẹ́ mélòómélòó ìdílé ló ti dá òhòrò nítorí àwọn aròyìn ẹlẹ́jẹ̀ ilé tí ò ní túmọ̀ ilé tí ọ̀pọ̀lọpọ̀ ń fọ́n káàkiri ní pàtàkì láyé tẹkinọ́lọ́jì láyé ṣóṣó mídíà láyé tá a bára wa lò lénìí tó ń jáde pé tá a bá ti ń jù ú ní kánò ara abẹ́kúta ti rí tá a bá ti ń jù ú lábẹ́kúta ara mẹ̀dúgùrì wọ́n ti máa lójú ẹsẹ̀ ní ìṣẹ́jú kan ká gbìyànjú ká sọ́ra sí i ọlọ́run bá yẹ́ra ń pe àkíyèsí wa sí pé ǹjẹ́ akúnfà ti kún bí ọ̀nà báyìí ní pàtàkì ìjà náà ẹ jẹ́ kí èmi àti ẹ̀yìn ká lọ́wọ́ kẹ́kọ̀ọ́ lórí wípé gbogbo ògbà yóò sí ẹnìkan bá mú ọ̀kan kan wá bá wa. Ẹni tó mú ọ̀rọ̀ yẹn wá bá wa yálà ó ṣe ní text message ni, yálà ó ṣe ní video message ni, yálà ó ti ẹ̀sọ́ lọ́rọ̀ ni, kódà ká gbọ́ nínú ilé ìwé ìròyìn. Ẹ jẹ́ kí èmi àti ẹ̀yẹ ká wádìí. Ṣé ní tí wọ́n sọ yìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí kó tó di pé àmọ̀dé ti gbọ́ ẹlòmíì. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ wa nínú ọ̀sẹ̀ tá a lò tẹ́yìn, ká wo bó ṣe rí tí gbogbo ẹ̀rí wa bá bàlàbàlà. Nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ nítòsí táwa náà ti wá rò bẹ́ẹ̀, kódà a rí gbọ́ wípé ẹnìkan tiẹ̀ ti ń faka láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn wípé Bandit ti ń bọ̀ wá Sondo State. Ẹni tó sọ̀rọ̀ yìí ǹjẹ́ a ti fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé òótọ́ ni ohun tó sọ kó tó di pé a nígbàgbọ́ lé lórí? Ǹjẹ́ a ti fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé ohun tó sọ bẹ́ẹ̀ lórí kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní faka tá a fi ń dá ìpáyà sáàrin ìlú, tá a fi ń dá ìpáyín kékeré sáàrin ìlú, tá a fi ń dá wàhálà sílẹ̀ sáàrin ìlú? Lóòótọ́ ni kò rújú, àmọ̀pọ̀ ń rí bẹ́ẹ̀ láwọn agbègbè kan. Ṣùgbọ́n sí torí pé ó ń rí bẹ́ẹ̀ láwọn agbègbè kan sí ìyẹn tó bẹ̀rẹ̀ síbẹ̀ pé ibi tó wá lálàáfíà ká tún máa gbá wọn náà lọ́kàn sókè ká lọ́ máa dà wọ́n lóporú. Sáà ti gbàgbé ni nínú ọ̀sẹ̀ tá a lò yín kan náà, irúfẹ́ ìròyìn kan náà jáde lẹ́kọ̀ọ́ léyìí tó ṣokùnfà wípé níbi táwọn èèyàn ti ń sáré ká lọ kábọ̀ tọ́jú sálùságbà, wọ́n máa tẹ ọmọnìyàn pa níjọ́ náà, wọ́n tẹ ọlọ́kadà kan pa nígbà yìí. Èyí tó ṣẹlẹ̀ lóńdó state wa yìí náà ni bí mélòó mélòó ẹni tá a mà, mélòó mélòó ẹni tá a ò mà tó yá ti kó ṣeé ṣe níbi tó bá ti ń rọ́ gìrìgìrìgìrì, àìmọye èèyàn ló máa ní ìjàmbá ayérayé níjọ́ náà. Àìmọye wàhálà ló máa ṣẹlòmíì nítorí pé ó ń sá fún wàhálà kan tó máa lọ padà lọ kó wàhálà ni. Ẹ jọ ẹ sọ fún wa. Ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pariwo kiri báníjì ti wọ̀lú, báníjì ti wọ̀lú, tẹ́rọ́rìsì ti wọ̀lú, abiyamọ wo ló fẹ́ gbọ́rú eléyìí tí ò ní tarakòrò, níbi tó ti ń tarakòrò tó sáré lọ sílé ẹ̀kọ́ tó fẹ́ lọ mú ọmọ? Ǹjẹ́ a lè sọ fún wa ọlọ́kadà tó pàdé tó jáná mọ́ lẹ́nu, ọlọ́kọ̀ tó pàdé tó jáná mọ́ lẹ́nu, ọmọ tó fẹ́ lọ mú gan ó ṣeé ṣe kó má láǹfà láti débẹ̀ tó fi máa bọ́ sálù kìyàmọ̀? Bóyá ó tiẹ̀ wá mú ọmọ yìí tán ó ń darí padà bọ̀, tí ò farabalẹ̀, tí ò lè ní sùúrù, tí ò lè ṣe nǹkan tó yẹ kó ṣe, jaman tó lè para ṣẹlẹ̀, ló já sí pé ká kíyèsí ká sì ronú sí ìròyìn wo là ń fọn ká. Lẹ́yìn ọ̀rẹ́yìn ká wá lọ padà wá rí bẹ́ẹ̀ pé irú ìròyìn bẹ́ẹ̀ ìròyìn túbáńtẹ́ ni, ìròyìn tí ò wúlò ni, ìròyìn tí ò ṣẹlẹ̀ ni, báwo la ṣe rò pọ̀ sí ṣe máa rí? Irúfẹ́ ìròyìn bí eléyìí tá a kíní fìdí ẹ̀ mọ́lẹ̀ yìí ká má gbàgbé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ lémi, ó ti sọ di àhòrò, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó já sí pé ẹbí tó ń dùn, ẹbí tó lálàáfíà, ẹbí tó fọkànbalẹ̀, ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn. Bẹ́ẹ̀ ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà, ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn. Nítorí àwọn ìròyìn eléyìí tí kò láyọ̀ ni, eléyìí tá a máa ń fọ́nká. Mélòó mélòó ọjọ́ tá a máa jí tá a máa bá pàdé lórí fóònù wa tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn oúnjẹ kan leléyìí ó wá láti ìlú kan, wá láti ẹ̀yà kan, ẹ má jẹ mọ́ nítorí pé wọ́n ti poison ni, nítorí pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu wa. Ǹjẹ́ wo la ti fìdí ẹ̀ mọ́lẹ̀? Ó dá ayé wa bí wa já wa bí wa léèrè àwọn oúnjẹ tá a sọ yìí, hospital mi la ti dé tá a ti wá rí bẹ́ẹ̀ wípé lágbájá tó ń ṣàìsàn yìí, ó ń ṣàìsàn nítorí oúnjẹ báyìí tó jẹ tó wá láti ìlú ìlú báyìí àbí láti inú ẹ̀yà báyìí. Kí ló dé tí ìkórira ẹ pọ̀ tó bẹ́ẹ̀ gidi tó já sí pé a kì í fi ọgbọ́n ṣe tá a kì í ṣe pẹ̀lú ohun tó tọ́ àti ohun tó yẹ kí a ṣe pẹ̀lú ètò ìgbésí ayé wa náà? Nínú ọ̀rọ̀ ọba ẹ̀dá ọlọ́run máa ń sọ fún ọlọ́run kúrò ní wípé ká lọ gbọ́ iye mélòó mélòó ọ̀rọ̀ èyí tá a máa sọ lórí aha wa, tá a máa sọ pẹ̀lú ẹnu wa. Wàtàkùlónà bí a fi wáyé kúmọ̀ nínú alákùn bíi Helmon a máa sọ̀rọ̀ yìí lórí aha wa léyìí tó já sí pé a ní mà nípa rẹ̀. Wàtàkùlónà náà wà yìí náà tá a máa rò pé nǹkan fífo yẹ ni wọ́n wáyé nínú aláyé adé mọ̀ bẹ́ẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run bá dẹ́dà. Ọlọ́run bá dẹ́dà ń jẹ́ kó yé wa pé ǹjẹ́ a mọ̀ pé nǹkan tó tóbi ni ká kàn máa sọ̀rọ̀ nípa nǹkan tá a ní mà ní lórí? Tẹ́sí ẹsí pé tó bá bọ́ lẹ̀ tán ó máa padà wá di nǹkan tó máa di fọ́rọ́ fọ́nkálé, tó máa wá di pẹ́ǹtùká, tó máa wá dá wàhálà sílẹ̀, tó máa dá ogun dá ọ̀tẹ̀ sílẹ̀. Ǹjẹ́ a mọ̀ pé nǹkan tó tóbi ni níwájú ọlọ́run bá dẹ́dà? Mélòó mélòó ọmọnìyàn lè já sí pé tó bá déwájú ọlọ́run tó ní ijó àlùkè yá mà á padà bára ẹ̀ lẹ́ni tí wọ́n máa gbé tí wọ́n máa júwèé fún yín pé apààyàn ni wọ́ tó mọ á máa wò bẹ́ẹ̀ pé ọlọ́run bá lóhùn kì í parọ́ òhùn kì í ṣàbòsí? Ǹjẹ́ wo ni wọ́n di apààyàn ní ìmọ̀ bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ ni mi ò kì í gún, mi ò kì í gúngò, kódà mi ò mà bá ń yìn, mi ò tiẹ̀ bọ́ ti ṣe ń yìnbọn nígbà tí mo bẹ̀ láyé, báwo ni mo ti wá di apààyàn? Ṣùgbọ́n àwọn ti gbàgbé níjọ́ tó já sí pé o kàn mú ìròyìn kan tó mọdé sí gbọ́ àwọn èèyàn, tó já sí pé láti ara ìròyìn tó mọdé sí gbọ́ àwọn èèyàn ni wọ́n ti pa ẹnu kan àti ni wọ́n ti pa ẹlòmíì. Ó ti gbàgbé gbogbo bọ́ àwọn èèyàn bá ti ń jẹ ẹ̀yà apààyàn bẹ́ẹ̀ ni wọn náà ní sáláì máa ní pẹ̀lú ẹ̀ torí pé ìwọ gan lo instigate wọn, ìwọ lóru wọn nínú sókè tí wọ́n ti pa ẹni tí wọ́n pa, torí bẹ́ẹ̀ ìwọ gan ni olórí apààyàn. ọlọ́run bá máa gbé dìde gẹ́gẹ́ bíi pé wọ́n gangan lọ lórí apààyàn torí pò wọ́n lọ ru àwọn èèyàn nínú sókè tí wọ́n fi pa. Ìwọ́ lọ sọ fún wa pé ẹ mú ẹdè ẹsọ táyà sí lọ́rùn àmàrà tó mú wá ni wọ́n gbọ́ ni wọ́n gbà táwọn náà ṣe kíni tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá a bá sọ ìròyìn tá a bá mú wá tó bá lè ru àwọn èèyàn kan nínú sókè tí wọ́n fi lè da ogun dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin ìlú ká lọ mọ̀ pé ó gbóyà táwọn tó bá jẹ̀bi ọ̀rọ̀ yẹn bá ń jẹ àwa náà ní sáláì bá wọn nípìnlẹ̀ ẹ̀ ní ọjọ́ bá tó ní wá. Kẹ́mi àti ẹ̀yìn ká gbọ́yé wípé a ò ní mórí bọ́ ńbẹ̀ láti má ṣe kínní láti má bá wọn kópa nínú ìjìyà náà jàrọ̀ kìyàmà. Ló fi já sí pé ọlọ́run bá yẹ́ láti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé àwa tá à ń sọ ká gbọ́yé ká sọ́ra sí i àwa tí wọ́n sọ fún ta fẹ́ fan ká ká gbọ́yé ká kíyèsára lọ́lọ́run bá ṣe báláǹsì méjèèjì ló sì jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Nínú ọ̀rọ̀ lọ́lọ́run bá ṣe jẹ́ kó yẹ wẹ́pẹ́ ni tó bá mọ wá bá wa tó bá mú ìròyìn kan wá bá wa ká gbé sípò pé eléyìí aláìda ẹja ni títí tá a fi máa fìdí ẹ̀ mọ́lẹ̀ pé ni tó sọ ni òdodo ni ká má ti ìgbàgbọ́ wípé ni tó sọ ni bó ti ṣe rí nìyẹn. Ẹ já kíyèsí ọ̀pọ̀lọpọ̀ nílé nírúfẹ́ bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ nígbà tí baálé dédé láti fi fẹ́ ìyàwó ló kọ́kọ́ pàdé ìyàwó sọ fún nípa ìyáálé ìwà tí ìyáálé hù pẹ̀lú àánú ọlọ́run àti àìlẹ́kọ̀ọ́ baálé ti hùwà ó ti fi àìmọ̀kan ó ti fi ṣèkéni ó ti fi ìwà wara ó ti fi kojú ìyáálé nítorí ọ̀rọ̀ tó gbọ́ nítorí ìròyìn tó gbọ́ látẹnu ìyàwó ó ti fi ìmọ̀ àìmọ̀kan àti ìwà wara ó ti fi kojú ìyáálé lójú tó bẹ̀rẹ̀ sí ní bá ìyáálé jà lẹ́yìn ọ̀rẹ́yìn tó bá padà wà mà pé irọ́ ní ìyàwó pa kí ló fẹ́ sí i ǹjẹ́ ojú àpáńlé padà dojú ara mọ́ ló fi já sí pé ìjà akunpa síkún bí náà bá ṣe ń tọ́ta bá yánu ìgbà yóò tẹnikẹ́ni bá mú ròyìn bá wá bá ọ ìwọ́ farabalẹ̀ kó sì sùúrù kó wádìí kó tó gbégbèsè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan pẹ̀lú ló ti fi ọkọ rẹ̀ ló ti fi tàfàlà nítorí pé kódà kì bá ti dáa bí dára fún ẹbí mi jù bẹ́ẹ̀ lọ nítorí pé ó kàn bọ́ fínrín àbó kan fúrámà pẹ̀lú ọkọ rẹ̀ ọkọ mi ń yàlè ọkọ mi ń ló ti síta ìyẹn ló fà á tó fi jáde kó fi kọ́kọ́ ẹ̀ sọ́kọ́ ẹ̀ nù nítorí pé iṣẹ́ tí ìbá sọ wọ́n di olómìnira láyé tí ìbá sọ wọ́n di ọlọ́lá ọlọ́lá láyé tí ìbá sọ wọ́n di pàtàkì yàn láyé níjọ́ tí ìpín wọlé sórí fóònù ọkọ ẹ̀ ló dá wàhálà sílẹ̀ ẹ̀bà ni mo ti sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi pé ẹ̀ ń lójú síta tíbóbìnrin ló gbẹ̀yìn tíbóbìnrin rẹ̀ jọ ń sọ̀rọ̀ ti báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn ó ti dá wàhálà sílẹ̀ láìsì mọ̀ wípé ẹni tó fẹ́ gbé owó ńlá ribiribi wá káwọn mọ́lẹ̀ yìí láì mọ̀ pé ẹni tó fẹ́ fún wọn ní iṣẹ́ ńlá ribiribi ni tí ò tiẹ̀ sí kankan tó jọ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kọ̀ọ̀kọ̀ láàrin àti ọkọ rárá nítorí ìròyìn tá a fìdí mọ́lẹ̀ tí ò fìdí mọ́lẹ̀ tá a gbọ́ nítorí ọ̀rọ̀ tá ò ní mà dé lórí tá a hùwà dé lórí tá a sori bẹ́ẹ̀ tá a sọ́ra wa di ọmọ tá a sọ́ra wa di òpó kalẹ̀ mélòó bẹ́ẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ tán tí a ti kó padà wá gbé kàbámọ̀ jù àwa táwa jẹ́ tí a fẹ́ gbéròyìn ná fúnyàn ìjà wa gá sọ́ra sí i ìjà àti gbọ́yé pé ọlọ́run bá ní ńlá tákùkù máa ń ṣe aláka bíi helmon ìjà àti gbọ́yé bọ́lọ̀ bá ní ta sọ tí ó tọwọ́ wa jáde tí ó tẹnu wa jáde ń ta bá ní mà nípa rẹ̀ òun náà ní pé ká ṣe ìjà wa náà ti gbọ́yẹn yé tí èso fi já sí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní ká lọ́ mọ̀ mẹ́rin pé nǹkan tó tóbi ni níwájú ọlọ́run bá dẹ̀dà nítorí pé àwọn kan yìí nǹkan tá à ní sáláì ju wá léèrè tá à ní sáláì ṣẹjọ́ lé lórí níjà lọ́kàn yà mọ̀ ni kí èmi àti ẹ̀yìn ká kẹ́kọ̀ọ́ látara nábì dahod aleyhisalatu wasalam àbí mo fẹ́ sọ̀rọ̀ nípa nábì sulaiman aleyhisalatu wasalam kọ́lọ̀ kọ́ sábà wá sílẹ̀ fún nígbà tí làbálẹ̀ wá bá látọ̀dọ̀ ẹ̀yà ó dé ó rẹ̀ pẹ̀lú nǹkan tó rí àti nǹkan tó jọ lójú tó bá pàdé ìyẹn ni pé mo ti rìn títí mo ti rí ibi tí wọ́n ti fojú òbí lẹ̀ jẹun ìyẹn ọ̀gá mi ìyẹn lówó mi mo rí ibi tí wọ́n ti tó obìnrin tí ń darí ìlú mi ò rírú ẹ̀rí láyé ṣùgbọ́n ibi tí mo lọ lẹ́nu mo bá obìnrin kan pàdé ó ń lọ bá wọn. Ànábì Sulaiman gbà wípé ẹni yìí ò lè parọ́ ṣùgbọ́n síbẹ̀ kò fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ títí tó fi ṣèwádìí lé lórí kó tó di pé ọba tó ní ṣẹ̀wá padà fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Ọlọ́run bá ṣe ní sànà ń sọ̀rọ̀ àṣọdá kìtà mọ́ kó ń tẹ̀mí lálẹ́ ká bìbín ẹ̀rẹ́ ó dúdà mọ́lẹ́ta ẹ̀ lọ jù sí wọn láàrin kó máa wòye sí tó bá ṣẹlẹ̀ kò yẹ ká mà láti bẹ̀ àwọ̀ mọ̀ kàtà wọ̀ sí mọ́lẹ́ta ẹ̀ lọ fún wọn bẹ̀ a tara bẹ́ẹ̀ mà àṣọdá kìtà mọ́ kó ń tẹ̀mí lálẹ́ ká bìbín bóyá lóòótọ́ ni ọ ni bóyá pòrọ̀ ni ọ a máa torí bẹ́ẹ̀ mà kì í ṣe pé bóyá Sulaiman ń jiyàn àbọ̀ sí ìméjì nípa nǹkan tí ó dé dà sọ fún níjọ́ náà ṣùgbọ́n láti fìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ torí pé dandan ni ká wádìí ká tó fi hùwà ọlọ́run ní ọlọ́run sọ fún wa nípa náà Sulaiman pé ó fún o fun ara o du dan pe ni letter yo pe lo gbo pe dabo ke kita de hada mo letter ti mo ko yi mo lo fun won be to ba se fun won be mo sa ti sile me ka wo si ti o sele latara be a ma boyo to ni boyo lo to o to lo so boyo paro emi a se yin jawa na keko latara bi bayi ka ma gbagbe latara iro to pa latara iro yin leje ai mo yin kan lo ti tele se se si possible sele le to si mama sele o je sele lana o mama sele leni o n sele leni o si mama sele to ba dola papa julo emi ati eyan kan ranti nigba ti won wa loju gun hold isele to sele ni dona na tawon eyan kan bere si ni fa ka kiri mi pe won ti pa muhammad won ti pa ojise olorun se bi ni jona olorun isele to sele yen boya ki ba ti e ti sokun fa ki islam o di won igbagbe ṣugbọn oba deda se kini o gbese re bi o gbe anu re wa le to pada si kini o pada si jọ yen mole tawon eyan ti pada lile pe rara ko ri be o ko to ri pe boya nijọ naa ta ba gbagbe nigba ti iroyin yen jade ati rawon eyan to wa loju ogun esin jona ti won ti n feyin kan lugbe ati rawon eyan ti a ti pe aare ojora ti mu pe won ti reyin wa won ti segun wa le ti a ti pe won ti n da towo won sile ti kefere ba ti bori won nijọ naa ṣugbọn kẹrẹ ti won pada gbọ iroyin ni pe rara ko ri be tibọ ni kini tibọ ni won pada payida ti won fi jẹja nijọ naa bí bẹ́ẹ̀ kọ́ bóyá kìbá ti sí islam kìbá ti sọ di ẹ̀sìn àná mélòó mélòó orúkọ ẹ bẹ́ẹ̀ tí máa ṣẹlẹ̀ lójú ogun ṣeṣe àti pé nígẹ̀rẹ́ tó mọ táwọn ọmọ àwọn ọmọ ogun bá gbọ́ ìròyìn èké tó bá gbọ́ ìròyìn tí ò fẹsẹ̀ mọ́lẹ̀ àdá omi títù sí wọn lẹ́nu tó sì lè ṣokùnfà bẹ́ẹ̀ kò yá ti pé wọ́n padà nípé wọ́n á padà pàdánù ogun yìí.
2: Èyí ń fi hàn fún wa pé ìjàmbá tí máa ń ṣe ará ìlú àbí ẹ̀yà tàbí ìran tàbí orílẹ̀-èdè níbi tí ìròyìn tí ò láyọ̀lé ìròyìn ẹlẹ́jẹ̀ bá ti gbalẹ̀ gboko ìjàmbá tí ò lẹ́gbẹ́ òní máa ṣe wọ́n bẹ́ẹ̀. Mélòó mélòó ibi títí máa wáyé bẹ́ẹ̀ tí a ti pé àákan sọ̀rọ̀ kan sàn ní tiwa láì ní fi díẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tára yín bẹ̀rẹ̀ sí ni máa lò ó bí káàkà sàdédé sọ bẹ́ẹ̀ wípé ó ti wáyé báyìí ó ti rí báyìí tára yóò ti gbà bẹ́ẹ̀ tí ó sì jásí pé láti bọ̀tá rẹ̀ wàhálà ńlá ló máa padà bí lèmi àtẹ̀yìn sí pé láti lọ kẹ́kọ̀ọ́ látara ọ̀rọ̀ balẹ̀dà àti látara ànábìsọ̀rọ̀ tó bá jásí pé ogun tó bá ti rí náà ló máa ń sọ ogun tó bá ti gbọ́ náà ni máa fi táwọn èèyàn létí gbogbo tó bá ti gbọ́ náà ló máa fán ká gbogbo ìròyìn tó bá ti wọlé sórí wà lábùtì náà ló máa fán ká gbogbo tó bá ti rí náà ló máa sọ fáwọn èèyàn pé wọ́n tó ti sọ báyìí wọ́n tó ti sọ báyìí wọ́n tó ti sọ báyìí mo rí báyìí mo rí báyìí gbogbo ẹ̀ náà ni ogun tó bá ti jásí pé ogun eléyìí ló bá ń ṣẹlẹ̀ nígbèsè ayé ó ti tó ní nǹkan tá a fi lè máa fẹ̀yìn lókun rọ̀ káàkiri lórí kó lọ yé wa gbogbo nǹkan lọ́nà bá fọwọ́ yẹpẹrẹ mú lálùpàánù kò fọwọ́ yẹpẹrẹ mú àwọn òkúrọ̀ o tó fi jáde pé ọlọ́run bá fi ń jẹ́ bẹ́ẹ̀ pé igun ọlọ́run ìparun ọlọ́run kó máa bá àwọn òkúrọ̀ ọlọ́run bá ò ṣe bẹ́ẹ̀ kó ṣépè lẹ́lẹ́sẹ̀ mí o ní lálùpàánù pé yóò abúlé báyìí ló máa jẹ́ ti mọ̀ ṣùgbọ́n ọlọ́run bá ṣépè fún òkúrọ̀ lálùpàánù pé lánàá ti láyọ̀ nìkan ìdílé àkọ́kọ́ ni pé ká sọ́ra lórí àbámọ̀dá nípa ọmọnìyàn ká má máa dábàá pàápàá jùlọ àbáburú ká máa dábàá rẹ̀ síra wa nítorí pé ta bá ṣe bẹ́ẹ̀ yóò padà sọ wá di òpòrọ́ nígbà tá a bá kàn rò pé a mọ̀ rò pé lágbájá sí báyìí ìdí ẹ̀yìn tó fi jáde pé islam ṣe lè wọ̀ ẹ̀ kàn lè sọ fún wa pé ẹnìkan ṣàgbèrè láì lè fìdí ẹ̀ múlẹ̀ wípé mo fojú ara mi rí pé mo rí wọn báyìí lọ́nà báyìí nígbà báyìí lásìkò báyìí tẹ́ ẹ̀ lè fìdí ẹ̀ mọ́lẹ̀ islam ò ní gbà wọlé lọ́wọ́ yín rárá bó ti wù kó kéré mọ́ o lè sọ fún wa wípé kódà lọ́jọ́ mi ò lè mọ kámẹ́rà wá fún wa kó fi fìdí ẹ̀sìn ẹ̀sùn àgbèrè kó fi múlẹ̀ torí pàtó mọ̀ pé ayé ai láwà ayé technology láwà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ lè gborí òjò fáìnà ẹni gbé tàìnà pọ̀ jù tí wọn á mú ọmọnìyàn tí wọn á dàdùn gbólẹ tí wọn á ní wọn dún bó ẹ kódà wọn lè sọ pé wọn pe bisimil láì ǹjẹ ta ló sọ fún yín pé tí wọn bú wáyé ǹjẹ ta ló sọ fún yín pé òdodo ni kí ló sọ fún yín pé wọn lè fi ai wọn lè fi jẹnẹrétì irúfẹ nǹkan bẹẹ kí ló sọ fún yín pé tí wọn sọ ni bẹẹ ni ṣùgbọn a mà ìpele tí wọn ṣe yìí wọn ń ṣe nítorí àwọn kankan bíi kí wọn fi àtàkì ẹsìn bíi kí wọn fi àtàkì ẹyà bíi kí wọn fi àtàkì ìṣèjọba torí àwọn kan tí wọn ṣe ń sọ gbọ eléyìí òun náà ní eléyìí kì í ṣe pé ogun tí wọn ń sọ ni kì í ṣe pé ogun ẹ lórí bẹẹ awon aya mi alapande gogo le teju si mi lasiko yi olorun ba n pate si wa si nkan pe pe o dowo emi ati eyin ka je ni to ma se dede ka si je ni to ma so kini to ma so to da ka si je ni ti a ti pe awon ma ko ibaje fun ara yi ka ma je ni ti o ma ran ibaje lowo to fi ja si pe ni gogo gba egbe akeko muslimi lonle ni nigeria pa pa julo e ka ti pinle ondo awon ma pe yin sakiyesi a si ma pe mo wa leti pe pe ohun ti o mo ki orilẹede wa da ohun ni ke je ka gun ni e ma je ka ba won si ni di ote ka ba won si ni di ibaje ka ba won si ni ja buru ka ba won si ni je ya meya be ni ka ba won si ni di se je ke si te mi de ko je pe ka ma ran ti pe o ma ya kan na je mu bo wa nigba ti en kan ku emi ti oko ti jamba kan sele ti awon eyan kan ku ninu oko ti a wa bere pe bawo lo se je en to fe ka royin fun wa ni awon eyan mefa ku ninu moto yen ati awosa kan ejo sáwúsá òkè sèyàn ni kí ló tọ́ fi yàsọ́tọ̀ tàbí sọ pé èèyàn mẹ́fà ló kún bí àti haúsá kan kí nìdí tó fi jáde pé a fi yàsọ́tọ̀ nítorí pé haúsá òkè sèyàn ni káàkíyèsí àti gbogbo abíyá sọ̀rọ̀ dé àti ibi táwọn sọ̀rọ̀ lọ ó yí ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ó sì yẹ ẹ̀yìn rìn làákàyè ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún òròyìn ẹlẹ́jẹ̀ o ewu tó wà ńbẹ̀ kò lẹ́gbẹ́ o aburú tó wà ńbẹ̀ kò lọ́dìwọ̀n o bẹ́ẹ̀ ni ó lè dá ogun sílẹ̀ ó lè dá ọ̀tẹ̀ sílẹ̀ ó sì lè sọ ìlú dahoro kí èmi àti ẹ̀yìn ká sọ̀rọ̀ sí ká má ba kàdíníyọ̀ níwájú ọba tó ní wa awi eleyi logo olorun ba ni dakoko kana ni ose to nbo e tun ma pade wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh eje ka tun pade lojo mejo lori eto imole esin ti egbe awon akeko muslimi nile nigeria mssn eka ti ipinle ondo ti won se onigbowo re boya fun iwadi tabi ibere tabi eyin fe se iranwo owo lati fi da si eto yi e le pe number yi 08032426989 le kan si 08032426989 masala

àwọn baptist kan ò sí ń bí èmi ò gbóhùn yìí hallelujah èmi adopted gan mo ń kọrin jẹyin tẹ gbóra yín lọmọlọ ojoojúmọ mo ń tọjú certificate of adoption mo ń nùnú lójoojúmọ ìfisibi tẹ kú ó ti jẹ.

0: mọjọ nìkan ló bọrọ jẹ. Àwọn ọkùnrin òjò ẹ máa kéèsì àwọn obìnrin yẹn sì. Women in the house shout hallelujah.
1: Se gbadun daba mo gbadun daba
2: o wa daba
3: ni ni buru lori ojo meta yi
2: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo boda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
4: agbo ni ise lo se je lobe ti wo gbo nipa baba oke ogun ni ogulugbo ade ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo idalenu iwo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460419 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
5: mo ki gbogbo eti ton gbo mi ni dede akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te o nkin yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
5: eshon baba amo ipe ohun teyin ma ngbani nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
6: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balomi ba ti egbinju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti e na ni popa loju orun to ba tun gbinju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe e ma je adaka ti wa na ba ti riru apere bayi gbinyanju ko wa yoju semi baba oke ogun fun imoran ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obinrin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomin to je pe apa kan elomin ese kan elomin ko ti e le dagbe elomin o le darin afi ko se ma fi opa si kete ese tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí. Kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 60 64 19.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
4: agbori isilo si je lobe ti wo gbo ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí baba oke ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
3: Aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún. Ní Pèrègún bá ti yọ ìlọdún tó ní. Kàgbà ọ̀bà bá ti múra ní méjì méjì. Ìlọdún tó lọ́nà ọba. Èyí nínú èmi Prince Adébọ̀, Adéòsì,
7: Aládétòye,
3: Kèlúlu, United Kingdom, Èrì UK, Omuki, Regent, Adéfolúkẹ́, Agúnbíadé, Adú, àti Kètékété, èèyàn olóyè ọba ilé, àti Kètékété, èèyàn ọmọ ọba, lọ́kùnrin, lọ́bìnrin, Kèlúlé, àti Kèlé ni ó di. Lápapọ̀ fọ ọdún òpàgbọ̀, èéka ayé àṣe yìí, níjọ́ 28 oṣù keje ọdún ààyè, fọ aramọ́dún ó di o, àṣe ìṣàmọ́dún, eku akébí eku, ẹyẹ akébí ẹyẹ, ọmọ ènìyàn, afọhùn bí ènìyàn, ilé ìjọba, ọmọ òlàlẹ̀, ọmọ ajígbàgbà orin, fọ ọdún kan ọdún, èjè ru ọba sá, bá ti gbọ́ ìlẹ́ òlẹ́ òlọ́ba, ìlọdún tó ní, ìlọ máa mú òkùnkùn yún pẹ́ bọ, ọmọ òtùpá jèrè bọ̀, ìlọ máa jígbàgbà orin, àìrégbé dísán, ọ̀dọ̀fínroko, àìrégbé dọ̀rùn, ọ̀dọ̀fín bọ̀ wálé, ọmọ sòrò, mọ̀ ṣàkà sòrò, ọ̀ṣàkà oníbàtí mọ̀ sún ọ̀, nọ́pa já sí lọ́nà ọba, òkìrìkì sí, ọmọ àtọ̀run ọ̀, ǹjẹ́ lórúkọ Prince Adébọ̀, Adéòsì,
7: Aládé tó yé,
3: ìfọ̀ kí mi fọ, àti sọdún yìí, àṣẹrẹ mi rè.
8: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú, part and part, oríṣiríṣi sọ́là ló kó dé, part
7: Patampa ti tu ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra solar to ma gbe gbogbo ile yi ati TV ati fan ati nota won mo ma fi ka wi pelu gbogbo eroja le to ku be no ni 310,999 tun be to ma gba won eroja yi fun wakati to po best le yi tun gbe freezer n be pelu just 1 million naira na bo baka na ni patampa ti tu de pelu CCTV le yi te ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo lori phone yi for security purpose promo lo lowo bayi o just 53,999 foto ni two camera so just 32,999 foto ni camera kan e ma bo ni new office patampa to kale saarin yellow house rekabi ti weba bank lo ba dishida road agre telephone 070-6642-3064 eku dede asiko yi ibi fi o fi o lati ba igi oganwo ibi sakata para lati ba won oro agbasanko gbogbo awon nkan to se pataki to me eniyan lo ni sata waye ni pataki oro sola ati phone ati freezer ta won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon nkan ti won tun kode fara ilu
9: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o ma ma gba fans lofe laptop to be latori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke soke beyin ati awon brand new phone to be latori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
7: ah obe mani ye
9: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones di gbogbo e lo wa e ma bon ni pattern part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30 something thousand 40 something thousand gbogbo e lo wa lodo wa iyan o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens double lens triple lens four lens gbogbo e lo wa agbe solar ice block machine wa gbogbo package to ma lo battery ka to ma fi so bi 1,999,000 to ma ma se bi 50 blocks 80 blocks other blocks to lo oorun directly ni the nepa lori awon solar systems wa ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira ti won le lo fi gbe laptop won ba fi de gbe fan won a tun wa ni to pe tun ni bulb ko se pe mo n lo le iwe ko ni na won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyan 150,000 naira a tun wa ni ile to je pe myself and my family oni 251 oni 310,000 wa oni 510,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
7: e je ki awon eyan mo ibi te kale si
9: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex awa laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje rika beam to je former lako e ti ri wa nbe
7: ki la won kan mi te tun ni bayi
9: photocopier machine printers freezers
7: hey o wa dabi 70s dabi shelerans leko ni
9: e je yen nkan o gbogbo eni ti to le leti mo solar materials lati ori controller lati ori ion to je ti solar to tun do nepa lati ori fluorescent light to ma ma lo ina kekere ele to wa yam lenu ju wa lo foye bi ye gba mita ele me atun ni on do da generator nigba to ye pe
7: to je

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6.

0: 7 Abba Mixture. Gbogbo ìgbà, ìjà wà ìjà ò sí. Always guide me.
1: Ọba Eti, Ọba Eti,
2: Ọba Eti.
1: Ọba tó ń jọ ọba tó ká àti ìlú. Ọba tó ń jọ ọba tó ká àti ìlú.
3: Ọdún mọ̀dé tí jọ o kètíkétí ọmọ ọba olúlé lóko àti ló dálẹ̀ tẹbí tẹ̀rá tọ̀rẹ́ atólójò ni ó dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adú adéfolúkẹ́ agúnbẹ́ adépàgbọ́n tọdún ni èyí ni iléjọ́ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ni 28th of July 2026 kàti arìnrìnmọ́jú péré káàkiri àpàpàrà rodé ní kètíkété ọ̀sán ìjọ ọ̀hún. Mo yín o mọ́ bọ́ o oyin mo toro mọ́ oyè oyin mo toro mọ́ oyè orin ilà àgbà kí amúkọ̀ ṣàkásódé ìkété òlú kàmújósí àtọ́bá àtijọ́yè kàmọ́sẹ̀ rájó pẹ̀lú ojú àjòmọ́jú lulọ̀ ọ̀bà olé lakure north àmọ́ra mọ́dún òde o àmì balẹ̀ club usa lọ́kọ̀ kí mi ṣòkò yìí.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.

0: jọwọ ẹ dúró náà jàre.
1: Kí ló ṣẹlẹ̀?
0: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: Ní tòótọ́,
0: kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
1: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
4: CDK, sọ́yẹ́ ẹ̀jẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: 88.9 FM. Àwọn yóò sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe ntele leyin.

0: Any first sorrow nipa digital marketing empowerment.
1: Bẹ́ẹ̀ni sá, ṣe púpọ̀ púpọ̀. A nú NRA ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́. Yàtọ̀ sáwọn tó jẹ́ pé à ń ṣe àyẹ̀wò fún lọ́fẹ̀ẹ́, àyẹ̀wò yẹn ń tẹ̀síwájú. Ẹ mọ̀ tẹ̀kẹ́ gbàgbé kí wọ́n kàn sí ilé-iṣẹ́ ẹ̀ka ọ́fíìsì wa tá a ti dárúkọ yẹn láti àwọn ọjọ́ tá a dárúkọ. So ẹ kàn síbẹ̀, wọ́n bá ṣe àyẹ̀wò yẹn ní ọ̀fẹ́. Normally gbogbo àwọn ọ́fíìsì míì tẹ bá gbọ́ iye tí wọ́n ń gbà lọ́wọ́ wọn, èyí tó kéré jù lọ ń gba 5,000, àwọn míì 10,000. But ọ̀fẹ́ ní gbogbo àwọn ọ́fíìsì yẹn, tẹ bá béèrè owó lọ́wọ́ yín, ẹ sọ wí pé Pastor Solomon sọ wí pé ọ̀fẹ́ ká má sì gbé wá àyẹ̀wò yẹn ní ọwọ́ yín. So ẹ wá síbẹ̀, a ṣàyẹ̀wò yẹn fún yín. Gbogbo general ẹ bá ń bẹ̀ ní pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run. Back to
0: ẹ dúná ọ̀fẹ́ ni ráìsì ẹranlowó o, ọ̀fẹ́ ni ráìsì ẹranlowó, àyẹ̀wò ni ọ̀fẹ́. Wọn ni kán pín oògùn fún yín lọ́fẹ̀ẹ́ o.
1: A bá pín oògùn fún yín lọ́fẹ̀ẹ́, bóná tún ti fẹ́ rówó láti ṣe oògùn míì, gbogbo èròjẹ yẹn. Ṣùgbọ́n owó tó yẹ kẹ́ ẹ tún fi ra oògùn yẹn, àwa òkú fẹ́ kó jẹ́ pé àyẹ̀wò ni ó tún gbà lọ́wọ́ yín. Òun náà fi màmá fi ṣe wá lórí wípé ọ̀fẹ́ ni kẹ́ bá wa ṣe àyẹ̀wò yẹn fún yín torí tóní. Kò ní jẹ́ kẹ́ ẹ máa fi oògùn orí fífọ́ kẹfì máa wo inú rírun. Purpose àyẹ̀wò yẹn ò nìyẹn. Lágbára torí testimony yẹn tó ń tẹ̀síwájú, a fẹ́ kó tún continue kẹ́yìn náà kẹ́ ẹ jẹ̀rẹ̀ ń bẹ̀.
0: Ọ̀dà digital marketing empowerment.
1: Sísá digital marketing empowerment yẹn, àánú àwọn ọ̀dọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí lórí fóun wípé mo ti bá ní ká máa sọ nípa àwọn tó ń pè mí tí mi kẹfẹ́ máa send pa. Kí ló ṣẹlẹ̀ wọn ní Pastor Solomon ṣẹlẹ̀ tán bá ti rí pàwọn àránṣẹ́ Ọlọ́run? Wọ́n gbàgbọ́ pé àwọn ìṣòro kan ń bẹ tó jẹ́ pé táwọn bá sọ fún wa. Àkọ́kọ́, a fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ìkejì, nǹkan tí Ọlọ́run bá fún wa lágbára láti ṣe, a tún ṣe kínní, a gbìyànjú rẹ̀ níwọ̀nba agbára wa. A nìkan bá tó jẹ́ pé ni ẹ pè mí gbà náà, ó ní àwọn ò tí ì jẹun láti àná orí afẹ́fẹ́ rẹ̀ lé. Ó láwọn ò lóúnjẹ, àwọn ò jẹun kíní kẹ̀kẹ́. Mo ní kí ló dé? Ó ní gbogbo nǹkan kan tí ẹ kí ń dákun, nǹkan tí n bá lè ṣe tí mo fi fẹ́ràn wọn lọ́wọ́. Ní ọjọ́ náà, wọ́n bá nǹkan tí mo ní orí ọ̀fẹ́. Pẹ̀lú ọ̀lọ́run sì darí, mo sá sẹ́ndì ẹ̀sẹ̀ nìyẹn. Mo wá ní ìwọ náà ṣe o lè jẹ́ aṣojú NRA níbi tó wà yẹn. Ó dẹ̀ jẹ́ aṣojú, ó lòun lè ṣe. Mo ní kò yọjú sọ́fíìsì wa, ò bá wa, kò lówó mọ́tò, a sẹ́ndì owó mọ́tò sí. Bó ṣe dé, a ṣàlàyé fún un, a sì dánilẹ́kọ̀ọ́ fún. Ó dẹ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ láti ìgbà náà ṣá títí di ọjọ́ òní. Kò tún pé mi wípé òun ò ron jẹjẹ mọ́.
0: Kò bèrè ọjọ́ ẹ̀ tún kí kankan mọ́.
1: Ó wá ṣàdúrà torí màmá ẹ̀ náà, wọ́n láwọn àìlera kan tí wọ́n lo egbògi NRA fún. Ìmọ̀mọ́ yẹn náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní fàdúrà, wọ́n fi ràn wá lọ́wọ́. Torí àwọn ìròyìn ayọ̀ tá à ń gbọ́ yẹn, NRA ó máa tẹ̀síwájú. Àwọn olólùfẹ́ ètò yìí, ọ̀gá mi Joseph Olówókéré, lágbára Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa fọ.
0: Ẹ
1: máa sún síwájú ní agbára Ọlọ́run ọba. Ẹ ṣeun sá. So nípa digital marketing yẹn.
0: Okay.
1: Torí àwọn ọ̀dọ́ òun ni ètò yẹn fi wà. Àwọn kan ti wà tí wọ́n ti pè wá, tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fi ń ṣe oúnjẹ. A graduate tàbí ó jẹ́ OND holder, NCE holder, òtíráyè fọ́dà. Opportunity tó fi máa rí owó tó bọ́ òfin mú tó fi máa fọ́dà ni mo fẹ́ fún ẹ yìí. O ni mo fẹ́ ṣàlàyé fún ẹ. You can be easily be doing this work through your phone. Phone tẹ́ rí lọ́wọ́ wa yẹn kò yẹ kó jẹ́ ẹ̀rọ expenses. Income, turn your expenses to income. Mo rántí wípé tó bá worí fóònù ẹ, wà á rí àwọn kan tó ń advertise oríṣiríṣi product legitimately. Àwọn ẹ̀ka kan tí ó tá ń pè ní Jumia lọ type ẹ̀ orí registered by the government. Àwọn kan wà jẹ́ pé product wa orí Jumia ni ti ń tà. Konga online ní ṣọ́ọ̀bù tiwọn. Wọ́n ń pè ní gbélé pa owó. Now ìwọ tó lowó ṣọ́ọ̀bù o ṣe parí skul tán ni. Òbí tó ń gba owó gbọ́mọlé láti àtẹ̀fẹ́ tọ́jú rẹ nígbà tẹ tọ́jú ẹ tán kò yẹ kó jáhùn pé ó wà tún wá jẹ́ bùkátà lọ́dọ̀ wọn. Tẹ pé òbí ẹ̀ tó yẹ kó ṣe kíni kó máa jẹ́ǹjẹ ọmọ àwọn náà tó wá fún ọ lówó oúnjẹ. Irú ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ní ìròyìn ayọ́ yìí tó wà fún. Nítorí ìdí èyí digital market yẹn a máa kọ yín. Bẹ́ẹ̀ni náà ṣe lè máa ṣe kíni bẹ́ẹ̀ ṣe lè máa tipasẹ̀ digital marketing platform NRA pẹ̀lú àjọṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń pè ní TGR.
0: Ẹ kí ni TGR?
1: Top up and get reward. Àwọn TGR
0: yẹn. TGR okay. Nǹkan top up.
1: Ìjẹ́ sá.
0: Nǹkan.
1: Ìjẹ́ sá.
0: Àwọn èèyàn wá dẹ̀ fún ọ lóyún nǹkan lórí
1: kọ́tà sí. Kèsì nǹkan lọ́sẹ̀ ẹ̀jẹ̀ ń sọ. Okay, fún àpẹẹrẹ top up tá à ń sọ yìí nìyí sí oní bá ti ra data tá a ra káàdì sórí fóònù wa sá. Mo fẹ́ gbèrè lọ́wọ́ yín olóòtú sẹ ẹ̀yin náà mara yàtà àbí ẹ̀kẹ́ ra.
0: Akin ìbá ní yàtà fóònù lè ṣiṣẹ́.
1: Náà tí n bá sí ojú wa sí ọ̀nà tí abala àwọn tó ń ta fóònù online yẹn tó ti ń rí owó ẹ̀ lànà. Telecom industry o ni iléeṣẹ́ yẹn jẹ́. Wọ́n jẹ́
0: iléeṣẹ́
1: àgbáyanu ni sá o.
0: TGR.
1: TGR.
0: Okay.
1: So nísìbẹ̀ yìí tẹ fẹ́ ṣe digital market yẹn ẹ rí pẹ̀rẹ̀ data tó o bá ra data ò lè bọ̀ wá online wo WhatsApp rẹ ó rí pé tí data bá ti tán kò ní lọ́mọ́ ṣe mo parọ́ data yẹn máa rà á ni. So ayé ọ̀dọ́ a fẹ́ kí ẹ̀yin náà kẹ́ wá.

0: Hey, mama, go get some.
1: So, but let mommy, I didn't know I try a lot to appreciate and appreciate the activity.
2: Mo lérò pé láìpẹ́ láì jìnà Ọlọ́run á jẹ́ kí àlàáfíà yẹn tó nǹkan tí wọ́n lè fi ẹsẹ̀ méjèèjì wọn láti wá sórí ètò yìí láti wá dúpẹ́. Ṣùgbọ́n o wọn náà wọ́n dúpẹ́ pé ẹ ṣeun. Gbogbo ibi tẹ́tí mú wà tẹ́yìn tẹ́ mọ́ ń fàdúrà sọ́wọ́ sí wa ká tó bẹ̀rẹ̀ ètò náà Ọlọ́run á gbàdúrà àti yìí náà. Àǹtí tí wọ́n bẹ lórí atẹ́gùn lónìí ẹ mọ wọnú ilé bọ̀ wá. Dádì ẹ mú wọn jókòó dáadáa ẹ address wọn kí wọ́n súnmọ́ máìkì yẹn. Àǹtí ẹ nọwọ́ yín síwájú díẹ̀. Máìkì nìyẹn ó yẹ súnmọ́ dáadáa ẹ súnmọ́ díẹ̀. Dádì ẹ ṣeun ẹ adjust wọn síbẹ̀ síbi máìkì yẹn. Ẹ jẹ́ kí wọ́n súnmọ́ díẹ̀ sí ó dàbí ni pé ohun wọn yẹn ò fi bẹ́ẹ̀ jákè púpọ̀. Ó ti dàbáhùn. Ẹ̀yẹn jókòó síbi máìkì ọ̀dọ̀ yẹn. Àǹtí ẹ pẹ̀lẹ́ o. Àlàáfíà ni fún yín o. Ẹgbẹ̀ẹ́jú kẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Ẹ ṣeun. Kí lorúkọ yín?
3: Ọmọwùmí.
2: Ọmọwùmí.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Láti ìlú wo lẹ ti wá?
3: Láti Ondo ni sà.
2: Ìlú Ondo lẹ ti wá sórí ètò?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ ṣeun ìpẹ̀lẹ́. Bàbá tí wọ́n mú yín wọlé torí mo rí pé àwọn náà mú yín wọlé. Dádì ẹ pẹ̀lẹ́ o. Báwo lẹ ṣe jẹ́ sí wọn?
4: Níbọ̀ mo gbalé àjọ gbalé papọ̀ ni.
2: Ok.
4: Níbọ̀
2: rí ọ àǹtí lẹ́jẹ́. Àǹtí ẹ pẹ̀lẹ́. Àwọn pẹ́rẹ́ǹtì yín kọ́.
3: Mo ní ìyá ọmọ mi ò ní bàbá mi ò gbogbo wọn ò sí wọn à sí láyé mọ́.
2: Ẹtẹ́ni ọdún mélòó bẹ́ẹ̀ ṣe wáyé?
3: 28 years.
2: 28 years ni.
3: Bẹ́ẹ̀ni
2: sá. Àìbọ́ lọ́mọ ọkọ ọmọ mélòó làwọn òbí yín bí?
3: Ọmọ àwọn méjì péré náà ni wọ́n bí.
2: Àwọn méjèèjì dẹ̀ ti kú?
3: Àwa méjì péré ni wọ́n bí.
2: Yóò tọdún mélòó tí dádì yín àti mọ́mí yín ti ṣaláìsí?
3: Ó ti tọdún méjì.
2: Ṣé wá ti lọ́kọ àbí ẹ tí lọ́kọ?
3: Mi ò tí lọ́kọ.
2: Àbúrò yín kọ́ yóò tọmọ ọdún mélòó?
3: At 20 years.
2: Ọdún méjì náà lè fi ju àbúrò yín yẹn lọ. Ṣọ́kùnrin ni àbóbìnrin?
3: Obìnrin ni sà.
2: Obìnrin lòun náà?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Kí ló ṣẹlẹ̀ sí yín lójú?
3: Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní ojú ó nìkan tó máa ṣe mí tẹ́lẹ̀ tí mo máa ṣubú lulẹ̀ tí wọ́n pè ní gìrì. So kinní yẹn ni ó wá kó sí mi lójú tí mo lọ sí hospital. Ìgbà tí mo dẹ̀ lọ sí hospital wọ́n dẹ̀ sọ fún mi pé kí n lọ sí Ifẹ̀. Ìgbà tí mo dẹ̀ dé Ifẹ̀ ṣó gbà tí wọ́n test mi wọ́n dẹ̀ láwọn máa ṣe pé inú ọpọlọ ló wà ipa wọn máa ṣe wọ́n dẹ̀ kọ rìsíìtì fún wa pé ká lọ mú owó wá 500,000. So mi ò dẹ̀ lórùnrànlọ́wọ́ kankan mi ò lẹ́bí mi ò lára ni ó jẹ́ kí n wá fún àwọn ọmọ Nàìjíríà kán ràn mí lọ́wọ́ kán jọ kán sànú mi o.
2: Bàbá kí ni nǹkan tẹ́ lè sọ nípa ọ̀rọ̀ àǹtí?
4: Nǹkan tí mo lè sọ ni pé àjọ ń gbélé níbẹ̀ tí mo rí pé lóòótọ́ kò rí ìran dáadáa kí n jáde. Gbogbo ìgbà ló máa ń sunkún. Ó máa sunkún a máa ronú. Ó wá ní òun máa ń gbọ́ wọ́n pé wọ́n á ṣe program ní Àkúrẹ́ pé òun máa ń gbọ́ ètò tó ró ní rédíò kékeré kan tó máa ń gbọ́. So ó wá ní òun máa ń pe nọ́mbà àwọn èèyàn tó máa ń ṣètò yẹn pé ká jọ.
2: yóò ti tóṣù kan tí wọ́n ti mọ̀ ń pè mí gbogbo wa ṣùgbọ́n èmi sọ fún wọn pé àwọn tí ń bẹ Lákùrẹ́ gan-an àti àtẹ́ǹdì sí wọn tán àbí kí ni mo sọ fún yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Àmọ́ gbà tí mo wá rí i pé ẹ̀yin náà tó bẹ̀rẹ̀ sí ní pèpèpè dákun ẹ̀ ṣàánú àǹtí ìnira yìí pọ̀ ọmọ kékeré ni mo ṣe wà mo gbọ́rọ̀ yín.
4: Mo sọ gbogbo ìgbà ló máa ń tó bá ti á ní ojú yẹn máa ń rò wọn á yóò máa ń ṣe alóhun á mọ̀ wá ní olóhùn máa ń gbọ́ program ní àdàbà pé wọ́n máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ pé kí n jọ̀ọ́ pé kí n bẹ́ àmọ́ lè tẹ̀lé òun lọ torí àbúrò ẹ̀ obìnrin ni ó ń ṣiṣẹ́ ní Bukka ló máa wá ń gbóúnjẹ fún.
2: Kàbíyèsí Ọlọ́run.
4: Tó ń jẹ kì í jáde.
2: Kàbíyèsí Ọlọ́run.
4: Sọ wa ní màá tẹ̀lé wá pé kò sí wàhálà mi gan ni mo bá wá wo mọ́tò tá a fi wá torí àánú ẹ̀ máa ń ṣe mí kì í jáde kì í kú òǹlé 24 hours kì í jáde.
2: Kàbíyèsí Ọlọ́run.
4: Wa ní àti tẹ̀lé wá òṣòro. ya ọmọ Nàìjíríà.

0: àtàbúrò ti lọ àkúrẹ́ pé wọ́n sọ pé káwọn lọ wá owó wá báwọn máa
1: ọpẹ́ ti lọ ifẹ̀
0: ifẹ̀ jọ ifẹ̀ báwọn máa ọpẹ́ ti ojú
1: yẹn. Àwọn òwe yẹn dà ìwé tó wẹ́ fi ọpẹ́ ti àwọn òwe hospital yẹn dà.
2: Àwọn òwe yẹn lélẹ̀ ìsà.
1: Kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run tí wọ́n bá ní kí Ọlọ́run dá yẹn lóbìnrin dáadáa kálukú àbí tiẹ̀ lábẹ́ aṣọ ẹ̀kúnpá lórí ọ̀bọ pánfòrọ̀ òkè títí ìfẹ́ lélẹ̀
0: ìfẹ́ ti ṣe hospital náà sọ pé wọ́n lọ nífẹ̀
1: mo ti rí o ti wà lórí ẹ̀ Bafẹ́mi Awolowo University Teaching Hospital àwọn òwe wọn lélẹ̀ tó wọ́n ọmọ Nàìjíríà ẹ̀ dákun ẹ ti ń ṣe Ọlọ́run ní yóò sọ yín àwọn tẹ́ ẹ̀ mọ̀ orílẹ̀ ràn lọ́wọ́ oko bi tẹ́ ẹ̀ ṣe sí ẹ̀ kórè mbẹ́ òkùnkùn oníkùn fún yín nínú ìrìn àjò ayé yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ mọ́ ń lò fáwọn èèyàn lórí ètò ìtẹ̀mọ́ ń dùn wọ́n nínú ẹ̀dá kan ẹja ṣàánú àti ẹja sin Ọlọ́run látara wọn 500,000 naira ló ń wá àǹtí yìí ní ìrètí tẹ́gbọ̀n tí àbúrò ẹ̀ ní níṣẹ́ báyìí gan-an ẹ lábúrò yín kọ́ṣẹ́ ti lọ.
2: Ó kọ́ṣẹ́ hairdresser.
1: Ok, hairdressing.
2: Tí ṣe Freedom.
1: Kí ló adé tó ń ṣiṣẹ́ ń búkà.
2: Kò sówó tó máa fi ṣe Freedom lọ́jà kó lọ máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ ní búkà ká lè máa rí jẹun.
1: Kábíyèsí Ọlọ́run dáde lákọ̀ọ́kọ́ náà mo kọ́ kí yín pé ẹ ṣeun. Kéèyàn tó fi ìyàwó àwọn ọmọ tiẹ̀ náà lẹ̀ pé kéèyàn bẹ́nìkan wá sórí àtẹ̀gùn a man like you òfin tiẹ̀ lẹ̀ pọ̀ tẹni ẹlẹ́ni ọlọ́run ní gbọ́ tẹ ọlọ́run bẹ́yìn náà gbẹ́rù yín ọmọ nàìjíríà gbogbo ìrànlọ́wọ́ tẹ ẹ bá lè ṣe ẹ dákun àkáǹtì ẹ ní 64064 500 66 money point àwùjọ olóore bíbélì sọ pé ẹni tó bá yí ọkàn ènìyàn padà ẹni tó bá ra ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni nínú 500,000 yẹn ẹ mọ̀jáwó pọ̀ yẹn pọ̀ gan-an ó pọ̀ gan lóòótọ́ ṣùgbọ́n lítù tí wọ́n bá lè ṣe ń bẹ̀ kàn ṣe fún Ọlọ́run gbogbo nǹkan tó bá lè ṣe ń bẹ̀ ṣe fún Ọlọ́run 1,000 ló lè ṣe ni 2,000 ni 10,000 ni 50,000 ni lórí ètò yìí náà ni last month ẹnìkan dẹ̀ pọ̀yàn ní 100,000 ẹnìyẹn tún ní ẹ mọ́ dárúkọ òun gbogbo ẹ̀yìn tọ́lọ̀ wá ń lò káàkiri àgbáyé tẹ̀ múnú àwọn èèyàn dùn owó rẹ̀ ò kéré o torí pé o fún ẹlòmíì ní ìrètí àti ìdí láti wà láyé ìbànújẹ ayé òní kan yìí náà ẹ dákun ọmọ nàìjíríà bí mo ṣe ń gorí ètò àti ẹ̀ tí pàkà nọmba ẹnìkan tó rúkọ wọn jẹ́ ìdòwò Fẹ́mi Alọ́ba wọn kọ́ sẹ́ndì 3,000 naira ẹ̀ṣẹ̀ wọn ẹ̀yin tẹ bá fẹ́ fowó ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa ń respect privacy lórí ètò yìí ẹ̀yin tẹ bá ti fẹ́ jẹ́ àdárúkọ yín ẹ sá kọ́ síbẹ̀ pé anonymous ẹ kọ́ síbẹ̀ pé ẹrú Ọlọ́run kan ẹ lè kọ́ síbẹ̀ pé ẹni Ọlọ́run mọ̀ nínú 500,000 yẹn owó operation àǹtí ìtàn fẹ́ fi ṣe operation ojú wọn ìwé láti hospital ló wà ń bí o àwọn méjì péré níyà àti bàbá bí o ìyá ti kú bàbá náà ti kú ẹni tẹ́ ń gbóhùn wọ̀nyí 28 kọ́ lẹ́yìn 8 years lẹ́ fi ju àbúrò yín yẹn lọ nìyẹn mo ní 2 years lẹ́ẹ̀kan àbúrò wọn yẹn jẹ́ 20 ó ń ṣiṣẹ́ ń búkà ọmọ tó ń ṣiṣẹ́ ń búkà yìí òun ló mú oúnjẹ wálé tí wọn àtẹ̀gbọ́n jẹ òun náà rówó ṣe Freedom ó ti kọ́ ṣe hairdressing ẹ dákun ẹja fún family yìí ní reason láti leave gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo ń ṣe lórí ètò gbogbo ẹni Ọlọ́run bá pọ̀n pátápátá kò sí ètò pọ̀ jù kò sí ètò kéré ju gbogbo nǹkan tọ́lọ́run bá ní ojú lọ sórí gbogbo gbàlémí mọ́ ń sọ pé ètò yìí kì í ṣe entertainment program ètò tá a ti ń fún yàn ní reason to live again a ti ń activate hope nínú àwọn èèyàn èmi wá kọ́ o èmi kàn dàbí ohun èlò ni o ẹ̀yin gangan ni irinṣẹ́ tọ́lọ́run lò ṣé wàá rí èyí tó kéré jù tó fúyẹ́ nínú ẹrù yín èyí tó pọ̀ jù tó wúwo nínú ẹrù yín ọlọ́run abẹ́yìn náà gbé 500,000 yẹn ó pọ̀ lóòótọ́ tá a bá wo nǹkan tí èlò ń sọ lásìkò yìí àmúgbà tí èèbá ti ṣe one person's business pé kì í ṣe pé nìkan ṣoṣo àfẹ́jẹ́ ó sẹ́ndì owó yìí ẹni tó lè sẹ́ndì 10 ẹni tó lè sẹ́ndì 50 déédéé bọ́lọ́run bá ṣe ní kí wọ́n ní ojú lọ ẹ̀ dákun ọmọ nàìjíríà ebi o ne pa yin ya oni je e ni fi aisan lugba omara yi o ni gba glass oju ko lowo yin e ni fokun ri na san e dakun omo nigeria po gbiran lowo ti olohun ba se fun yin ninu isele aye to lagbara ju oju ni o ke sa koko eyan to ma wa sori eto ilele fun iran lowo oju momo wa kan ti wa ri ngba kan ko da bi 1.5 million lo nilo olohun de se lori eto yi emi ati momo yi na ti soro loni ko to de en ba ti wo kan wa dupe lori eto what ara won yen se rin cover but die die ni gbogbo eyin to lohun ba pun gbogbo eyin to lohun ba ran lowo ko si eto po ju ko si eto kreju ninu 500,000 ye eda kun iran ati yi lowo iya ti ku baba ti ku ohun la ko bi ninu awon meji eni keje omo ogun odun ni ohun akobi obirin eni keje na obirin omo ni gbogbo wa sugbon isele ti won la koja lowo yi tagbara won lo kori na keniyan bere latara nkan to mo gbe eyan sinle yen tele ni iyan wa ti lo bayi ko wa to bo sori pe won wa fuju yen ri na mo sugbon awon iwe to fun won lati hospital yi safihan pe ireti si wa lati Obafemi Awolowo University Teaching Hospital ile ife mo ti fun won ni iwe yen ireti si wa fun won lati ri na mo Nigeria gbogbo nkan to lon ba ni oju lo ninu 500,000 ye edakun edakun eja roti ikunle abiamo eyin o le niru obirin to lohun da te wa kun ara re bayi kabiyesi olohun kabiyesi olohun ni ti duro omobirin ni ti gbogbo nkan to lohun mo nfo omobirin ti eyan mo so pe ha olohun te ni yi pe sugbo kabiyesi olohun bo se wo olohun sola o ko se ni to le mu won se edakun let's give her a reason to be happy again and a reason at least ko ti e le gbo bu kata aburo bi o ba ti wa si ya ati baba mo bi ba ti yonu se se pushi e dakun account here ni 64064 500 66 money point awujo olore eni ti o ba fe ka daruko ohun ko sa ti ko sibe pe please don't mention my name e de le ko sibe pe anonymous ani daruko yin mo mo pe lori eto loni olorun o se yanu iyanu ti o wa sele ye engangan lo nise iyanu tolorun fe lo yen iwo to n gbo mi yi ni a bere se ni daruko awon eyan bayi gbogbo nkan tolorun ba ni kiwo na julo 500,000 yen po awon kan be tolorun mo nlo lati fi pi eru fa awon eyan lori eto yi to de je pe gbogbo ikorita ta won na ba de laye won ni wa nu ti elomi akan wo soso won a fun won ni 50 won fun yan 100 won fun yan 150 lori eto yi won wo pe tawon ba se bayi yo le je korea fa won eyan at least yo le tete mu eru yen fuye gbogbo ye tolorun ba ni oju lo ti oni ni olara dede bolorun se kewo na si ninu aye dakun folorun bi o dakun 500,000 yo yizi lasiko ta wa nbe yi sugbon ki se business enikan soso lele gbogbo akarapata lo kan o kan mi o kan eleyi temi le se na lemi na se yi gbogbo ye tolorun ba ni oju lo dede bolorun ba se ke o to fi n gbe to yi ko se n to wa laye ti o ni bokata re o tori e life n daruko awon eyan papa jo la awon ton ba ti fe je ka daruko ko sibe pe anonymous ko sibe pe please don't mention my name ani daruko yin taye christiana won send the 2000 naira Sunday Abolarin won send the 2000 naira 2000 naira meji lo wole sugbon ko buruko wa adupe seun inu ni to wowo yin e ni toro je keyin aye yin o ibanujo ni woro yi ko ni keyin nikan ninu ni ajo aye opa yin ka wa si won send the 500 naira e seun Femi Sunday won send the 5000 naira e seun eni kan na send the 5000 naira sugbon ko buruko wa Anonymous won send the 3000 naira Moturayo Adekunle won send the 5000 naira anti yeyin le monira ten la koja baba yi salaye pe awon yin le sun lorun gba mi ta ti ba bere se le sunkun esun mo mike yen
0: ben sami ile so anu e se mi le
1: ibe mike yen
0: okay anu e se mi lo je kin mu wa ejo eyin omo Nigeria sa anu e ejo emi gan ni mo sawo mato e wa sakure emi ni mo lawo
1: lati du o le ti wa
0: lati ondo
1: ondo le ti wa
0: beni
1: anti eyin na e bebe sadua fa awon eyan funra
2: yin omo Nigeria ejo esanu mi
0: soro
2: soke o erami lowo ejo eyan omo Nigeria esanu mi mi o ni iya mo mi o ni baba mi o lenikan ejo ran mi lowo olorun are yin na lowo lagbara olorun agbara olorun owo yin oni consale apo ejo ran mi lowo eyan mo nigeria ejo je kemi na wo loju kan ejo ile ni mo mo joko si lojojumo ejo ran mi lowo eyan mo nigeria ejo ran mi lowo mi oni ya mi o le ni kan da ko sanu mi ran mi lowo ejo ile ni mo mo joko si ejo ara ni mi oju mo ro mi gan ejo ran mi lowo eyan mo nigeria ejo la na are yin na lowo lagbara olorun ejo ede ni kan ba mo pe ran mi lowo o ejo eyan mo nigeria ran mi lowo o ran mi lowo o aye oni gboju lowo yin o aye oni fi yin sinu okunpo agbara olorun aye oni gboju lowo yin aye oni gba mo le yin o ejo ran mi lowo eyan mo nigeria
1: account in 64064 500 66 money point awucho olori awon eyan mo wa sori eto yi won mo sokun wa won de ma n ba irin pada ke wa se mi ni mo n pa won lerin yen o eyin omo nigeria le n pa won lerin yen awon te e ba tan ke se tori pe eyin na wa lowo yen to wa po de to ye pe ni nkan te fe fowo se le fi ran yan lowo so gbogbo wa mo nkan to pe fun ke yin wa ninu inira ara o ni niyin e ni fi inira lole aye yin eru odu eru ogo ni danu fun yin ipunju o ni woro yin oro yin o ni dojuru o seri idunu temi akoko ni pe keyan wa sori eto iko sokun wa ko lohun de pa lerin ku lori eto yen anti awon eyan mu pada mo wa ndupe e ri pe ka to bere eto eni to wa ni jejo ti yara won muna po mole atenu gbogboju gbogbo ara patani na ebo un ro hospital san won de wori eto yi olohun de ti se won ti kuro lo hospital won ti wa nle bayi lati le no ti lo ngba toju yen ara won ti yato dada won la koko play dupe won olohun je keyin na le wa dupe e dakun omo nigeria gbogbo nkan olohun ni jo su yin ko ni re yin e ja sin olohun latara anti gbogbo yi tolohun ba ni ojo lo 500,000 on wa iwe lati hospital yi o lati ba femi awolowo university to tin se toju won ninu 500,000 yen dide bolohun ba se ke o si e ba se 1,000 ba se 10 ba se 50 bash 100 kódà kó lòun ní ojú nkan tó ń gbọ́ yìí lọ àwọn èèyàn ń bẹ tọ́lọ́hun gbé gàjọ bẹ́ẹ̀ lọ lára àwọn ònìwọ náà wà ẹlòmíì wá sórí yẹn torí pé ó ní kò á ní nkan tó fẹ́ ṣe mọ́ ṣùgbọ́n àwọn nkan tó pè fún àwọn méjì péré lọ́wọ́ ìyá àti bàbá ti kú ìyá náà ti kú èyí kékeré kejì tọ́jú obìnrin ọmọ 20 years ó ti kọ́ṣe ó ti parí n ò rówó ṣe freedom ọmọ yẹn bí tó títí ń bá wọn tó ń jẹ bẹ̀lú tó ti máa ń fún àǹtí rẹ̀ ló ń jẹ ńlé ẹ dákun ẹ já fún family yìí ní reason to be happy again and a reason to live again ẹ dákun ọmọ nàìjíríà ara òní ní ibi òní pa yín ọrọ yín òní dojúrò kò ní kú ẹyin nìkan nínú ìrìn àjò ayé ẹ dákun ẹ já mà tí ì kúrò nínú òkùnkùn ọlọ́run mú ẹni kọ̀ọ̀kan wa náà kúrò nínú òkùnkùn yóò mú wa wá sínú ìmọ́lẹ̀ ara òní ni wá mí tí ẹ mọ̀ pé bá tí ìbá rí mi òun ò ní ya mí jẹ ẹ rí pé tó bá bóyá wọn ṣàlàyé fún yín pé tó bá ń pè mí èmi sábà gbé dáadáa wọn sọ bẹẹ fún yín àbí kó tó dùn pé wọn fún mi nọmbà kó tó dùn pé yín wá padà pè mí wọn ṣe máa ń sunkún lórí aago gan nǹkan tí mo fẹ́ gbọ́ gan mi ń rí gbọ́ sorry to say mo máa ń sọ pé ara wọn balẹ̀ àǹtí ara yóò balẹ̀ mi ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ ẹ ṣàánú mi èmi kọ́ ní ṣàánú mi àǹtí yìí kí ló ń ṣe gangan mi àfìgbà tí dáàdì tọjọ ń gbélé àfìgbà tó ń bá mi sọ̀rọ̀ lọ̀rọ̀ wá ṣe tó yé mi dáadáa mi tẹ́ mọ̀ pé tó máa dórí atẹ́gùn lónìí gan wọn ò ní mọ yíra mọ́lẹ̀ pẹ̀lú bọ́n ṣe mọ́ ń sunkún lórí aago ẹ dákun ọmọ nàìjíríà ara òní ní ibi òní pa yín ìyá òní jẹ yín déédéé ohun tọ́lọ́run bá ní ojú lọ tó lè fi ràn wọ́n lọ́wọ́ dákun kò sí ìyá mọ́ kò sí bàbá mọ́ méjì péré ni wọ́n ìṣẹ̀lẹ̀ ojú yìí ti wọ bí ọdún méjì báyìí ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wọ́ọ̀sì tuntun báyìí kó torí pé wọ́n á fẹ́ bá wọn sọpúrẹ́ṣàn yìí ìrètí sì wà fún wọn àwa náà wà ní ìrètí yẹn ẹ dákun kí géńdé obìnrin tọ́lọ́run dá tẹwàtẹwà báyìí kọ́ ọmọ ojú kun lé kódà bó ṣe pàgbàdo nìyẹn bá ń ta ń ta sórí gbogbo ipò tó bá wà láyé èmi mọ́ ń sọ ṣá mọ̀ọ́dúpẹ́ tiẹ̀ gbogbo tó lè kọ́ ọmọ là kọjá láyé mọ̀ọ́dúpẹ́ tiẹ̀ tó bá gbọ́ ìṣòro àti ìlàkọjá ẹlòmíì ẹ̀rọ ọlọ́run ó bà ọ́ bákan náà ẹ̀wẹ̀ ṣe rí ìwà dáadáa ẹja mu mẹ́rù ṣe rí gbogbo pátápátá ojú ní nkọ́mọ tí tó já sí kànga tó kú o ṣébí inú ilẹ̀ náà gbogbo wa padà ń lọ nígbẹ̀yìn gbẹ̀yìn account yẹn ni 64064 500 66 Money Point Awujo Olore 64 064 500 66 Money Point Awujo Olore Akin so you know won send the 10,000 naira ese won Messi Aina won send the 2,000 naira Rotimi Ocho won send the 1,000 naira Joseph Adesoji won send the 5,000 naira 5,000 kan na wole sugbon ko buruko wa eni kan na send the 10,000 naira sin ko buruko wa won eni kan indicate pe help ese goni o 2,000 meji lo wole won na buruko wa Oladapo Ademola won send the 1,000 naira John Gbadepo won send the 5,000 naira eyin te ba fe ja daruko yin e kokko sibe pe please don't mention my name e kokko sibe pe anonymous bakan na ewe ta ba kuro lori ategun yi eyin o tumo si pe be ba fe ran won lowo e o le ran won lowo o le je pe gba to le ro yin lorun niyan ko si gba te le se e le mo account yen kale iwo na wa ni kokko to nla koja ninu aye o wa lawon okorita kan to je pe ona ti fe digbo ku ti e ye omo ni won ba igba ti e ri je mi ni wo ba ti wa WhatsApp mi le se video ke send e si mi pe sa uruko mi ni bayi ibi ti mo ti pe yin ni bayi nkan ti mo la koja ni bayi boya student ni oni anything to ba je sati mi so pe eri je mi ni o wa nle keyin o to ka awe dede gbe e wa sori ategun a ma ri daju pe gbogbo eri kropata lu wa ni kale to n toka si pe eniyan la nkan yan koja ko tori pe yin o le wa sori ategun e da ko mo Nigeria gbogbo ye tolorun ba ni ojulo telefiran won lowo account yen ni 64 064 500 66 Money Point Awujo Olore 500,000 naira no wa o ton fe se operation oju won 500,000 naira fa won to se darapo mo wa awon ni kan ni ya ati awon meji ni ya ati baba bi ya ati baba ti shalai si she's 28 years old 28 ni won Abro won to tele won obirin iyan je 20 years old omo yen lo wa sise ton fi rin nkan je die die ngba ti oro operation yen wa ti sele ati gba yen ni won ti ni ireti account yen ka to mo lo 64 064 500 66 Money Point Awujo Olore phone number tele fi ba mi soro ni 090 3246 9843 omo ba Sunday oye dinan loruko mi o e se o wo lowo button ni wa o tu pate ni jomejo e ku kale
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: On your track, set.
5: Monsari Jeyino, Adabashi Muralowo. Ere Jeyi Kishiti Alagbara. Adabagbera o fo ba won lona o tun fi won sile Adaba 88.9 FM o ti gba ko kini o si waju awon egbe ni tele leyin

agbára àti títóbi ọlọ́run ọba lónìkan ṣoṣo ó máa ń ṣẹ̀dá àwọn ọmọ ènìyàn lọ́nà tó bá fẹ́ àrà tó bá wo ọlọ́run ọba òun gangan ló máa ń fi ọmọ ẹ̀ dáadáa o ó lè dá àwọn mìíràn kí wọ́n kúrò àwọn mìíràn sì lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n ga tàbí kí wọ́n wà láàrin àwọn mìíràn lè dúdú àwọn mìíràn sì lè pupa kódà àwọn mìíràn á ṣe bẹ́ẹ̀ wọ́n á lómi lára nígbà táwọn mìíràn á sì lẹ̀ pa dáadáa nínú gbogbo ọ̀nà tí a ti kà sílẹ̀ yìí ọ̀pọ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ tó ṣe yí padà o ẹni dúdú lè ṣe bẹ́ẹ̀ kó bóra kó sì di ènìyàn pupa ẹni lẹ̀pá lè wá ń jẹ kó ti bẹ́ẹ̀ kó di ènìyàn tó sanra lẹ́yìn ọ̀rẹ́yìn àmọ́ ìjẹ́ ó ṣe é ṣe fún ẹni tó kúrú láti lo oògùn tàbí ṣiṣẹ́ abẹ láti bẹ̀ kí òun di ẹni gíga ṣé eléyìí ṣe é ṣe fún ẹni tó ga bákan náà kó lo oògùn tàbí ṣiṣẹ́ abẹ kó má sì lè tẹ̀síwájú láti máa ga lọmọ ní títí rẹ̀ ìjẹ́ ta ni àkọlẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ gan wípé òun ló ga jù tẹ́lòmíràn kò tí ì ga bíi tirẹ̀ nínú gbogbo ọmọ ẹ̀dá tó wà ní ilé ayé rí ta ló kúrú jù bákan náà nínú ilé ayé tí kò tí ì sí ẹni tó kúrú tó ní ilé ayé orílẹ̀-èdè wo gan làwọn èèyàn ibẹ̀ máa ń ga jù lágbàáyé àwọn wo ló sì kúrú jù nínú àwọn ẹ̀dá tí a wà ní inú ilé ayé gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyàwó fún tọ́jọ́ tóní o lórí ètò àwárí ọ̀tún superhuman world tallest and shortest people that ever lived. Emma tuku didi wei esiku bi ojojo sere lapodo tin eleyi na ni mo tun fi kiyin kaabo si ori eto aware otun lati le radio araba 88.9 fm akure ta ń gbóhùn sáfẹ́fẹ́ láti ìlú ìlaramọ̀kì adéwálé abdulrahman lóòkọ́ tèmi jẹ́ o

0: rẹ̀ sì ń pé tó fi dágbére fáyé bébí ọ̀n náà ni wọ́n sì kọ sínú ìwé ìtàn rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí tó ga jù lágbàáyé baby the largest newborn ever recorded. Àmọ́ ní ti Robert Wadlow bàbá àti ìyá rẹ̀ kò ṣe bí ẹni ga púpọ̀ rárá ẹsẹ̀ bàtà márùn-ún ó lé mọ́kànlá 5'11" ni bàbá Robert Wadlow tí ìyá rẹ̀ sì ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé bíi mẹ́ta 5'3" lọ́gán tí wọ́n bí Robert sí ilé ayé ó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà kan ó lé mẹ́jọ 1'8" eléyìí ṣe déédé pẹ̀lú bí ọ̀pọ̀ ọmọ ìkókó ṣe máa ń rí lágbàáyé àmọ́ nígbà tí Robert Wadlow yóò fi pé ọmọ ọdún kan ó ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta ó lé mẹ́fà 3'6". Nígbà tí Robert yóò wá fi pé ọmọ ọdún márùn-ún ó ti ga ju ìyá rẹ̀ lọ ó ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé mẹ́fà 5'6". Àsìkò yìí gan ni Robert ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Eyun Primary School. Láwọn orílẹ̀-èdè míì lágbàáyé bíi America, ọjọ́ orí làwọn ọmọ tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ iléèwé ò bá ga jù bẹ́ẹ̀ lọ tó ò bá ti pé bí ọmọ ọdún márùn-ún sí mẹ́fà ò lè bẹ̀rẹ̀ primary school rárá. Lásìkò tí Robert bẹ̀rẹ̀ iléèwé yìí lẹ́ni ọdún márùn-ún ó lé aṣọ àwọn ọmọdé kò wọ òun lọ́rùn mọ́ rárá ní títí rẹ̀ o. Kódà ìjókòó àwọn ọmọ kéékèèké kò gba Robert dúró. Àga bíi tàwọn ọmọ secondary school eléyìí gan ni Robert ń lò lọ́gán tó bẹ̀rẹ̀ ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àṣẹ àwọn òbí Robert kò tiẹ̀ tí rí nǹkan kan nígbà tí Robert yóò wá fi pé ọmọ ọdún mẹ́jọ ó ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà 6'' ṣangilétí. Láti ibẹ̀ Robert ti ga ju bàbá rẹ̀ lọ bàbá rẹ̀ tó ń jẹ́ 5'11". Láwọn àsìkò tá a sì ń sọ yìí primary school ni Robert ṣì wá o. Àwọn tíṣà àti headmaster bẹ̀rẹ̀ sí ní wo Robert lókè nítorí ó ti ga ju gbogbo wọn lọ. Ǹjẹ́ kí ni nǹkan gan tó mú Robert ga lọ sókè tó ń ga lọ sókè tí kò dáwọ́ dúró rárá? Kò sí ẹni lè sọ ní gbogbo àwọn àsìkò yìí o nítorí wípé ìmọ̀ àwọn dókítà onímọ̀ ìṣègùn eléyìí kò tí ì bùháyà tó ti ayé òde òní. Àṣẹ ẹ̀yà pituitary gland tó wà ní inú ọpọlọ tó máa ń pèsè èròjà hormone tó mú èèyàn dàgbà sókè àṣẹ ìyá yìí gan ló ń ṣiṣẹ́ kíṣẹ́ nínú ọpọlọ Robert. Pituitary gland títí rẹ̀ ti wà overactive wá ló ń pèsè hormone sí inú ara Robert tó sì ń tibẹ̀ tó ń ga lọ sí òkè sí. Ìmọ̀ àwọn dókítà ìgbà náà kò gbé ìṣẹ̀lẹ̀ yìí rárá. Medical science ń rákòrò nílẹ̀ ni lásìkò Robert Wadlow. Fún ìdí èyí dókítà kan kò lè ran Robert lọ́wọ́ rárá. Hypertrophy of pituitary gland ó gangan ló ń ṣe Robert lásìkò títí rẹ̀ yìí. Àìsàn táwọn dókítà ń wò ṣeréṣeré láyé òní nígbà tí Robert yóò wá fi pé ọmọ ọdún mẹ́tàlá 13 years péré ń kọ́ ó ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méje ó lé mẹ́rin 7'4". Lásìkò yìí ó ti wà ní ilé ẹ̀kọ́ girama níṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń bá òun rán bàtà títí rẹ̀ lọ́tọ̀ nítorí kò sí size tirẹ̀ lórí igbá rárá. Nígbà tí Robert yóò wá fi jáde iléèwé girama lẹ́ni ọdún 18 years lọ́dún 1936 ó ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́jọ ó lé mẹ́rin 8'4". Lásìkò yìí kò sẹ́ni ga tó Robert mọ́ ní gbogbo ìpínlẹ̀ Illinois lórílẹ̀-èdè America. Robert Pershing Wadlow the giant of Illinois. Lọ́gán tí Robert wá parí ilé ẹ̀kọ́ girama òkìkí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàn káàkiri gbogbo orílẹ̀-èdè America. Láti ibẹ̀ àwọn ilé-iṣẹ́ ètò ìgbafẹ́ kan àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n kàn sí Robert o wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa gbé kiri gbogbo orílẹ̀-èdè America. Wọ́n fi ń ṣe ṣó kiri táwọn èèyàn yóò sì máa san owó tó tó owó láti wá wo àràmàǹdà ọkùnrin tó ga tẹ́nìkan kò ga bíi títí rẹ̀. Nígbà tí yóò wá fi de ọdún 1939 Robert ti ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́jọ ó lé mẹ́jọ 8'8" lẹ́ni ọdún 21 21 years pere sibe sibe na Robert ma se n ga lo soke ni ese arakunrin yi ko le se bi eni gbe duro mo rara opa ni Robert fi n se keta ese ko to le rin daada won kan le lo ba Robert se agbe kale oko ayokele ti re ni lonara to fi je wi pe ko si ijoko rara leyin driver ninu moto oni yo joko seyin lon lon ti yo si nese re siwaju lati ma wa oko lo nigba ti yo wa fi de odun 1940 ko si eni to ga to Robert Wadlow mo kakakiri agbaye sibe sibe na Robert se n ga lo soke ni ni tire o nigba to di osu kefa odun 1940 Robert Wadlow fi ese sese ni bi to tin se show kiri lorilede America lati be kokoro wo enu ese ohun o si ni infection awon infection ti antibiotics aye ode oni ko ba pakura ora o lasiko ta nso yi Robert ti ga ni won ese bata mejo o le mokanla 8 feet 11 inches osu keje odun 1940 o gangan ni Robert Wadlow jade laye o latari kokoro to ti wo enu ese re leni odun 22 bo si to gun ni won ese bata mewa ongangan ni won fi si arakunrin Robert Wadlow lati igba na titi di oni ko ti si eni ga bi ti re kakakiri agbaye mo nibi ti ise awon dokita ti wa gboro gejigede laye oni won ti le sise abe lati le je ki eni to kuru ki ru eni be se be ko ga soke die si limb lengthening surgery ni won pe eleyi won yo se egun ese ni arin meji won yo si fi rin dimu loke ati ni isale lati be nko egun ona mejeji yo tu gun to ara won bojo ba se ngori ojo amo fun bi odidi odun kan ole eni ti won ba se iru ise abe yi fun oluwa re ko ni le fi ese orin rara o eni ti akole wa wa wi pe o ngan lo kuru julo lagbaye ti ko ti si eni kuru to ni ile aye o ngangan ni arakunrin Chandrabado Dangi lati orilede Nepal o nga ni won ese bata kan o le mesan 1 foot 9 inches nkan ego bi a meji pere niyan ara to ba wo oluwa ba o ngan lo n fi edada o ti iwo kan ba kuru to wa je kaye gbadun o ti kuru bi Chandrabado Dangi ti iwo kan ba si ga fio fio to je kaye ri mu mi o ti ga bi Robert Wadlow lati orilede America o gege bi woye awon nimo science won ni ko ni si eni ti yo ga bi Robert Wadlow mo ni ile aye ta wa yi nitori wi pe imo science eyin medical science ti wa lati le tete se itoju eyan ti pituitary gland inu opolo ti re ba tin sise kise ka gba wi pe aye oni ni Robert Wadlow gan ki ba ma ga to bo se ga to yen lasiko ti re Robert Passion Wadlow the tallest man ever to walk on the surface of earth
1: ile ise pataki kan to ma nba ni seto eye ikeyin fe ni to rele ni lati se funeral home ilu ma nkeyin tomo tebi tara olugbe o ni ke ma pe won fun gbogbo services to jomo ti funeral tori eni to soju oda bi en to se yin sise eye ikeyin to gba yin fe ni to rele a ma mu nkan rere ati nkan pataki ba won molebi e tori ni call lati se for matured casket ni to vre wa to ti wa le be ti fe ki won fi control tara te ba fe one device won fi gbe ni rere wole ikeyin undertaker si ye awon onijo olorin oni foto bu aya Shablas lati ba yin gbe yan lo lewo so without any delay eni to ti sun lo si bi ipamo o si se bi ipamo fo olugbe eleyi to wa magnificent and secure come to Saint David Mortuary along Ogun Expressway agbogbo area akure lati se funeral home ti e ka won wa ni ipesa na lo tu wa kale si Saint David Mortuary yo call 081-321-28864 or 081-489-5163 gbogbo eni to fe gbeyin teyin se fe ni are e ma bo ni lati se funeral home
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen. La walara ton tata wen leye yogbokale. For quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes, koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se chip be, oko si mbe nkale, lati bayin kawen rute bara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshusi fanfa ninyi, telephone 0816-531-6655, tabi 0803 855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: Sheon te tu tete si wa fun tojo ti to ni to ba tu di awon asiko miran e o tun ma ba wa pade pelu akotun oro lori eto aware otun Adewale Abdurrahman Adewale Onimo Ero iyen gangan loruko temi je ele ma pe mi sori ero bara eni soro temi 08064407517 08064407517 Atun kin yin ku dede wo yi ni gbogbo bi te ba ti lanfani lati ma tete si kan ni alalubarika yi e tun ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyarogbolem ni Akure oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
3: akin gbogbo olugbo wa
0: oga agba lati ile ise Maxonic okan lara ohun elo ile to mo eyan le mo lo ni gbogbo igba o ni ero ti a fi nfa omi eyi ta n pe ni pumping machine sa awon inverter wa n le ise yin to je pe won le gbe pumping machine te eyan o le pon omi lasiko to ba wu ti ko ni sewu to san to ru
3: gbogbo nkan ti a wa se ati se programming ni se ri ni ori ti pumping machine ti a soro nipa e ati se to je pe onile gan ko lo ma ton pumping machine ba se ma install e fun awon onibara wa niyan
0: abi ti bo automatic ni pumping machine
3: a ma ton pumping machine sile ni awon switch kan wa to je sensor to ma npa to ma ntan to ba wa di pe pumping machine sise lo a wa ri condition to je pe borehole yen ko se be lomi omi ti gbe ni omi o ti kanle sensor yen ko ni je ko kanle tan ko omi si ma wa nbe ati calculate e sibe pe to ba ku die ko mi o gbe mo pumping machine a dawo duro
0: imero ti o ti koja bi ta na o
3: koda o gan le mi fun ara mi nlo ni le temi
0: n to se te fi ni battery ti kuro nbe solar lasan ni o mo pump omi dc ti eyan le fi mo
3: irorun lo ba de
0: to eyin agbe loko eh adupo folohun o irorun ti de o ko si pe ala n pe pe a kini kan million million mo n deru ba awon eyan pelu owo perete iwo to ba sa ti je wi pe onilo omi ninu oko re ko soko nikan awon to wa le na le lo to je pe solar panel lasan yo mo pump omi fun won
3: ani 1 horsepower ani 1.5 horsepower ani 2 horsepower ani 2.5 horsepower ani titi lo dori 4 horsepower
0: nkan to ba sa ti ni se pelu oro onina de e pese na fun won won gbagbe na joba lai lai won ni lo mo to ohun afi ti orun o ba ni yomo loke loke
3: afala ojo ni tojo ba ti la orun to lohun fun wa kin se ka fi sa koko nikan o ko se ka fi sa aso nikan
0: abi ka fi sa ilubo
3: rara o
0: ka fi tan nana
3: mi mo nkan te nlo ninu le ibaje three phase le pe sinu le ti solar o le gbe ti inverter ta se o le gbe kusi
0: pumping machine te n so automatic yi awon bi awon to larugbo nle to je pa awon agbalagba to je pe ki se gbogbo igba agbalagba o lo mo tan so mi loru awon mi wa awon mo duro digba ti no ba de laago kan oru kini o se bi eni wulo fa awon arugbo wa o
3: koda ore teyan le se fun obi ni keyan fun obi ni igbe aye irorun ko ma di pe ni arugbo sile a ise so pe lo wa yan ta ba yin fa tatakuku iyen o si e tonno nile e lo fan lasiko to wu yin e lo ac lasiko to wu yin
0: e to pon omi sinu tanki
3: e to pon omi sinu tanki
0: la ise pe e da yin la
3: mu
0: e fun wa ni àdírẹ́sì àti nọ́mbà tó já tààrà sí iléeṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́.
3: Iléeṣẹ́ yìí wà ní Block D, Ondo State Industrial Park ní Ọ̀yàdùgbulẹ̀ Market. Tí ẹ bá dẹ̀ fẹ́ kàn sí wa, ẹ lè pe ẹ̀rọ alágbèéká 09162 14 14 14 09162 14 14 14.
0: A tún máa bá yín pàdé nígbà míì.
3: Ẹ ṣe gan.

0: tí ẹ rí ẹ ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórónà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ka tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rọrùn sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ 100 ọdún wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar.

Adájọ́ Mátàsé Asọ̀rọ̀máyẹ̀ ọjọ́ tí irú wọn bá sọnù ọjọ́ gangan làwa wọn rí ìwé yìí jẹjọ kọ yìí tá à ń dágbére wípé yóò tún di jọ mẹjọ lórí ètò èdè yorùbá láàrin a máa dúpẹ́ fọlọ́run ọba dẹ́dà wípé a lọ a sì tún ti padà dé láyọ̀ àtàlàáfíà kí n tún máa kíyé káàbọ̀ sórí ètò fún tọjọ́ ti tòní ètò èdè yorùbá láàrin tá a ti máa ń ka onírúurú ìwé ìtàn yorùbá àwọn ìwé tó dùn tó sì láàrin dáadáa ṣe é gbàgbé wípé inú ìwé àdìtú olódùmarè láti ọwọ́ alàgbàdì òfágún wà inú ìwé ọ̀nà láṣìwà a sì wà lórí keje ìwé yìí orí keje tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ìgbéyàwó àdìtú olódùmarè ṣe é gbàgbé wípé níjẹjọ ọba òkónkó ti ní kí wọ́n lọ mú alábàápàdé tóun àti ìyàwó rẹ̀ jọjọ́ ń ṣe wọléwọ̀de ìyún ẹ̀sán ń bọ̀ ọba ti ní kí wọ́n lọ mú un wá ìjẹ́ ọwọ́ yóò padà wá ti alábàápàdé àti ẹ̀sán ń bọ̀ ìyàwó ọba ẹ̀yin ò ṣe wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé nǹkan ká tún jọ jẹ̀gbádùn ètò èdè yorùbá láàrin fún tọjọ́ tòní lórúkọ ẹnì kejì mi tájọ máa mẹ́tò tòní wá sí ti ìgbọ̀yìn

0: Atikani Adaba FM 88.9 Akure ile ilaramo kina wa 13 gun satagun opeyemi jo danu niroyin sajuna egba koko to wa ninu iroyin na ajo leto dibo lo ti mu opin deba iforuko sile kaadi dibo loni ajagun feyinti kan na lo je pe o ti pe fun ki owo osu eleyi to je ti awon omogun to kere julo lorilede Nigeria ko je bi egberun lona otalelugba o di mewa naira aisan ebola eleyi to bureke ni orilede DR Congo lo je pe on ti gboro re lara awon eyan to le ni egberun meta bayi
1: Adaba 88.9 FM lẹ́gbọ́.
0: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bó ṣe jáwé pé bó ṣe wu ni láṣẹ ṣèmọ̀lé ẹni ló mú kí àwọn ìjọba ìpínlẹ̀ bíi márùn-ún kí wọ́n ti kéde èròǹgbà báyìí láti yí àwọn ikọ̀ elétò ààbò ìbílẹ̀ wọn padà báyìí sí ikọ̀ elétò ààbò ìpínlẹ̀ lọ́gán tí wọ́n bá ti parí gbogbo àwọn ètò òfin lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan ni ìpínlẹ̀ Ondo, Kaduna, Nasarawa, ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Abia. Wọ́n fi léde wípé àwọn ikọ̀ tó jẹ́ ti elétò ààbò ìbílẹ̀ tí wọ́n nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àwọn ikọ̀ elétò ààbò ṣiṣẹ́ wọn tí wọ́n sì ní ìrírí dáadáa. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn bí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ Nàìjíríà bí wọ́n ti buwọ́ lu àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wàyí o ìpínlẹ̀ Bayelsa, Yobe, Imo ìpínlẹ̀ Benue, Kebbi ìpínlẹ̀ Sokoto, Ogun àti ìpínlẹ̀ Èkìtì ti wọn. Wọ́n fi léde wípé àwọn kọ̀ọ̀kan dúró náà lórí àbádòfin ọ̀hún kí wọ́n parí gbogbo òfin tó ní ṣe pẹ̀lú ẹ̀ kí wọ́n sì gba òǹtẹ̀ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ kó tó di wípé wọn yóò wá gbé ìgbésẹ̀ tí wọ́n bá yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n ìpínlẹ̀ Delta tiwọn àwọn fi léde wípé èròǹgbà láti ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti tàwọn ọ̀hún wọn ni àtibẹ̀rẹ̀ làwọn ò ti ṣe pé àwọn ò nílò láti yí elétò ààbò ìbílẹ̀ tí wọ́n ti ní tẹ́lẹ̀ padà sí ọlọ́pàá ìpínlẹ̀. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC ló ti fi léde báyìí wípé pinpin ó ti pin o lórí ìforúkọsílẹ̀ káàdì ìdìbò lónìí olónìí tí wọn ò sì lè ṣe àfikún ọjọ́ kankan pẹ̀lú ẹ̀. Àjọ elétò ìdìbò ó ní gbèdéke ọ̀hún ná jẹ́ pé ó ṣe pàtàkì bẹ́ẹ̀ láti lè bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn ètò eléyìí tó kàn ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀ńtọ́jẹ́ kọmíṣánná àjọ elétò ìdìbò Mohammed Haruna inú fojú ọ̀rọ̀ yìí nínú fi léde wípé àjọ ọ̀hún ni yóò ṣe àmúlò ìlànà ìmọ̀ ẹ̀rọ wọn láti bójú wo àwọn tí ọba forúkọsílẹ̀ ju tọ́ba forúkọsílẹ̀ lẹ́ẹ̀mejì tí wọ́n sì fayọ kó tó di wípé wọ́n gbé orúkọ àwọn tán forúkọsílẹ̀ ọ̀hún jáde. Àjọ elétò ìdìbò ọ̀hún ó tún ní àwọn tó tóbi 3 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n forúkọsílẹ̀ lásìkò ètò ọ̀hún ṣùgbọ́n ni bó tilẹ̀ jẹ́ wípé wọn yóò ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, People's Democratic Party àti Labour Party ni wọ́n ti wá pè fún kí wọ́n ṣe àfikún ọjọ́ sí báyìí tí wọ́n sì sọ nínú atótónu wọn wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ò ní àǹfààní àti fokọ́lẹ̀. Bákan náà ni àwọn àjọ ìlú làwọn náà tún rọ àjọ elétò ìdìbò kí wọ́n rí dájú pé wọ́n sí ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ńlẹ̀ gbaragada èyí láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n kópa nínú ètò ìdìbò ọdún 2027. Ṣùgbọ́n àjọ elétò ìdìbò wọ́n yarí wípé òpin ti débá ìforúkọsílẹ̀ ọ̀hún lónìí olónìí. Àjọ tó ń rí sí bójú ọjọ́ ṣe rí nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ wípé kùrukùru yóò gbójú ọjọ́ àárọ̀sán káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ látòní títí di ọjọ́ ṣẹ́gun tó ń bọ̀. Àjọ ọ̀hún ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ wípé àrá náà yóò sàn bẹ́ẹ̀ ni òjò díẹ̀díẹ̀ ni yóò mọ rọ̀ láwọn apá ibìkan ní apá àríwá, àárín gbùngbùn àríwá àti apá gúúsù ilẹ̀ Nàìjíríà. Àjọ tó ní sí bójú ọjọ́ ṣe rí ọ̀hún ni àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan ó ní ìpínlẹ̀ Bọ̀nà, Kàdínà, ìpínlẹ̀ Adamawa, Taraba, Plateau, ìpínlẹ̀ Niger, Èkó, Rivers, Bayelsa àtàwọn ìpínlẹ̀ míì. Bákan náà ni àjọ ọ̀hún ni wọ́n tún wá rọ àwọn èèyàn

0: ojú ọ̀rọ̀ ìlédè nípínlẹ̀ ogun níbi tí ó ti wá rọ àwọn ọba alayé àtàwọn adarí ìlú kí wọ́n túbọ̀ mọ ṣe ètò ìtanijí náà fún àwọn tó jẹ́ ọ̀dọ́ àtàwọn aráàlú wọn. Ràbẹ́ kan bákan náà ni alága àjọ NDLEA ló tún ṣèkìlọ̀ fáwọn ọ̀dọ́ lórí mímọ̀mọ́ lo oògùn olóró. Ẹni tó jẹ́ ajagun fẹ̀yìntì kan ni èyí ni ajagun fẹ̀yìntì John Enechi ló ti pè fún kí àfikún kó dé bá owó oṣù eléyìí tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbà wípé ọmọ ogun tó bá gbowó kéré jù ní kọ́ máa gba owó tó tóbi 1,290 náírà nígbà tó ń sọ̀rọ̀ lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan. Ẹnẹ́ṣẹ́ ọ̀hún ó ní owó àfikún owó ọ̀hún òun náà ni ó yẹ kí ó wáyé látàrí bí nǹkan bó ṣe ti rí lásìkò yìí tí nǹkan gbowó lórí. Bákan náà àti wípé àwọn ọmọ ogun náà tún fara wọ́n jìn fún iṣẹ́ ìlú. Ó sọ nínú atótónu ẹ̀ wípé àwọn ọmọ ogun ó ní gbogbo ayé wọn iná ni wọ́n fi wà níbi iṣẹ́ wọn ò ní ọ̀nà míì láti tọ́ pé àwọn tó fẹ́ ṣiṣẹ́ míì láti máa tún rówó bí kò ṣe wípé wọ́n mójútó ọ̀rọ̀ ètò ààbò. Ọ̀kan lára àwọn tí ó jẹ́ adarí àwọn ikọ̀ onísùmọ̀mí ISWAP ló jẹ́ pé ó ti jọ̀wọ́ nǹkan ìjà olóró ọwọ́ rẹ̀ lẹ̀ báyìí fáwọn ọmọ ogun Operation Adinkai nípínlẹ̀ Borno. Ìṣe ni iléeṣẹ́ ọmọ ogun ó ní afurasí ọ̀hún ló fi lọ́ fa ara rẹ̀ kalẹ̀ ní ojú ọ̀nà Gamboro Wungo ní pẹ̀lú àwọn ọkùnrin ọmọ kéékèèké ọmọ rẹ̀ bíi méjì lẹ́yìn tí àwọn ikọ̀ àwọn ọmọ ogun tí wọ́n ti ń gbéná wojú àwọn onísùmọ̀mí. Wọ́n fi léde pé afurasí ọ̀hún ló jẹ́ àwọn adarí ẹ̀ka ètò ìnáwó fún àwọn ikọ̀ onísùmọ̀mí ọ̀hún tí wọ́n fi ń ra àwọn nǹkan ìjà olóró. Ẹgbẹ́ àwọn obìnrin rere ti ìjọ Christ Apostolic Church ìlọ jẹ́ pé wọn yóò ṣe ètò ìpàgọ́ wọn ẹlẹ́ẹ̀kejì-lé-ní-ọgọ́rin irú ẹ̀ èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù keje ọdún tá a wà yìí sí ọjọ́ 1 oṣù kẹjọ ọdún tá a wà yìí ní Joseph Ayo Babalola International Miracle Camp ní Keje Ara Keji nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú àtẹ̀jáde tí ẹnitọ́jà adarí ẹgbẹ́ àwọn ọmọ obìnrin rẹ ìjọ CAC ọ̀hún Dickness Lọlá Fágbèmí tó fìta ló ti ní ìpàgọ́ ọ̀hún ni yóò kó àwọn obìnrin láti ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì papọ̀. Bákan náà nu àtẹ̀jáde ọ̀hún ló ti ní ètò ọlọ́jọ́ mẹ́rin ọ̀hún iná jẹ́ pé wọn yóò ṣe èyí tí ó sì tún mú kí àwọn obìnrin kìrìsìtẹ́nì ọ̀hún kí wọ́n túnbọ̀ gbilẹ̀ dáadáa nínú iṣẹ́ Ọlọ́run àti àdúrà. Nínú ètò ọ̀hún náà ni yóò wáyé tí wọn yóò ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ àdúrà pàtàkì ìsọjí alágbára tó fi mọ́ orin ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ààrẹ Christ Apostolic Church Worldwide Pastor S.O. Ọládélé yóò kópa níbi ìpàgọ́ ọ̀hún pẹ̀lú àwọn ẹni àmì òróró Ọlọ́run míì. Ǹjẹ́ ibi tí a rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní Adéyẹmí làwọn àlólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù mu wá sí ti gbọ́yìn orun ayọ̀ lásùn ó dàárọ̀ òun.
1: Libẹ̀ má fọwọ́kọ̀.
2: Tẹ́ ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó o rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
4: Àgbọ̀nyìn ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yẹmí Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure boyo fe bere nkaka bo fe bere oni mara ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64

0: bàbá òkè ògùn ògbólògbó àgbà ọdẹ abàgọ ti ẹmí lọwọ adágọ jìnnì oníṣègùn ìbílẹ tó ń lo ewé àtegbò fi sọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo bí kẹdọ máa mú àmúgbò rere kábàánì pẹlọrun lórí àwọn ojú ọlọrun ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú bàbá òkè ògùn àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò bàbá òkè ògùn lẹni náà àgọ́dẹ ni bàbá tó dẹgbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkì ìjọsí ló fi ń sí gbẹ́rí oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
1: tẹlifọ́nù. 08 24 91 36 69
0: bàbá òkè ògùn àgbàlagbọ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di fi

0: àwọn tó lásọ tó pọ̀ wọ́n sì ń bínú àwọn tí ń wọ Èkìsà. Ẹ̀wọ̀n á má jẹ́ àdára wa lẹ́bi o Elédùmarè ló sì ilé ayé bẹ́ẹ̀ nítorí pé ńlá fìmọ̀ wípé ilé ayé tá a wá yìí àdúrà wa lọ. Ṣùgbọ́n kí ló dé tí ẹni tí ń wọ Àkísà náà ò lépa kóhùn wọ́n wọṣọ bí aláṣọ? Kí ló dé tí ìwọ tó ń fẹsẹ̀ rìn náà ò lépa kíwọ náà dàbí ẹni tí ń lo káàsìdà? Ìwọ tẹ́bi ń pa tó tún wá ya ọ̀lẹ́ tó tún lè gbìyànjú kíwọ náà ò lè lóúnjẹ láti jẹ láti nító àti ànísẹ́kù. Gbogbo àwọn èèyàn tó dáa fún wọ̀nwọ̀n yìí tẹ́ bá bí wọ́n lè rè bí wọ́n ṣe rìn kálukú wọ́n gbìyànjú wọ́n làkàkà ni o. Ìwọ tọ́ọ̀wá tì ní ọ̀wá lọ sùnmọ̀ǹdẹ̀rẹ̀ tí ẹ bọ́ ọ. Àfáà mi kan àmọ́ sọ fún mi oníta bá ṣe yá aláwù á ṣe yá àyáṣẹ́ mọ́ ni. Ilé ayé tá a wá yìí àwa gbìyànjú ni ọgbọ́dọ̀ gbìyànjú ọgbọ́dọ̀ sùn tẹ́tẹ́rẹ́ o. Kò wá sí ti ń ṣe ọ́ tí ń dẹ̀ ọ́ láàmú tipa ewé àtegbò ọ̀ká torí ewé àtegbò tó ń gun Elédùmarè lọ́sẹ̀dá ẹ̀. Kò sẹ́sìn tó ní àmọ́ lu ewé lu egbò ẹni tó bá sọ pé ẹ̀sìn tàwọn ọ̀tà kò ewé ń sì ń jẹ ewé dúnjẹ̀ fọ́ ewé ní ń jẹ. Àwọn egbò ọ̀dá àwọn èlò lọ́dọ̀ wa ń sì ń jẹ su àti pákí egbò náà ni méjèèjì. Mẹ́jẹ̀ nìkan gbé ń múgùn mọ́ àwé jára rẹ kọ́ ọmọ bá wà lójú kan náà bí omi ẹdẹ́gún. Tí ọkùnrin gidi bá jí làárọ̀ tó bá nà báyọ̀ yẹ kí gbogbo ara rẹ ó nà kí kára bí ó gbéra sọ́nú aṣọ. Ṣùgbọ́n tó bá ti pa à ń jí gbogbo ara ń wálẹ̀ ó ti mọ́kọ́ mọ̀ pé mẹ́wàá ti ń ṣe ọ́ o. Bẹ́ẹ̀ lòmíín bá rìn láàrin pé bèbá ìyọ́mọ mi gúlegúle ni kò dáa. Nọ́mbà 4 dúdú yẹmi lè lọ́pọ́sìtì Oyèmẹ́kun grammar school Lákùrẹ́ ni bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ wà. Lọ́kọláyà míì ti ṣègbéyàwó ọjọ́ ti pẹ́ ayé ti ń pobìnrin lágàn ṣàgán o. Ìdádúró lo ní mo wá fẹ́ sọ fún yín bàbá òkè ògùn ọlọ́mọ lọ́dọ̀ tí ó fún ìyẹn Elédùmarè ní sọ mọ́ o. Ṣùgbọ́n kí ló ń tọ́ fa ìdádúró ni bàbá òkè ògùn ó lo ewé àtegbò láti ṣe àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọnù ẹ̀ níwọ̀n náà ọba dọ́lọ́mọ láyé. Ìkórìíra láyé fi sẹ́lòmíì lá bọ́ bá sọ̀rọ̀ nú àwùjọ wò ní gbá tiẹ̀ bọ́ pàtẹ kò ní tà bọ́mọbìnrin mi ṣe rẹwà tó kò sì ní rọ́kọ. Bẹ́ẹ̀ lòmíì bá pè lónìí nígbà tí báyìí tó sùn kan méjì tí bá ti ṣàlàmọ́lẹ̀ fún tán wọ́n sì já dùúlẹ̀. Ìkórìíra ìnìtẹ̀ lòmíì dọ́dọ̀ wọn bá dúà ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbà tí ẹ náà ó gbà. Ẹlòmíì ara títa ń gbogbo ògbà sáni láì fa tarara kí ló dé.
1: Alágbọ́n rẹ̀ mi ó fi síkùn ara rẹ̀. Ayé yìí ogun ni ò fẹ́ sọ jayé.
0: Bẹ́lòmíì bá jí láàárọ̀ tó dìde lórí ibùsùn tó ló ń rìn yọ́mọ rìn tàgétàgé ni kò dáa o.
1: Ayé yìí ogun ni ò fẹ́ sọ.
0: A máa ń wo èèyàn kan wájú kọ́mọ.

0: tàbí èèyàn méjìlá àní ò dá.
1: Ayé yìí ogun ni ìfẹ́ sọjá yé.
0: Kẹ́yìn ó sùn lálẹ́ kó tó di láàárọ̀ kó ti ṣẹ̀yọ́ lẹ́ẹ̀mẹfà ẹ̀ẹ̀mejì àpọ̀jù ẹ̀yọ́ ṣíṣe kọ̀dá égba okun lára èèyàn ni kọ̀dá. Nọ́mbà tẹ́ lé pé bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ sí rèé ẹ jẹ́ kí n yọ̀ǹda nọ́mbà wọn fún yín 08

0: ìlú yìí náà ni ìyàwó ẹ mú kọkọrọ mọtò ó gbé ládé òdílé ìwòsàn òdílé ìwòsàn ó pélé kan tọjábù rẹ tẹjọ wà lákùnrin ń bí pé ẹgbọn ọmọ àwà ń bí báyọ ẹgbọn yín ní nǹkan nǹkan ọmọ nàìjíríà bẹẹ nílé kan náà pe ìlú wọn nípínlẹ ọsùn àwọn ẹbí wọn kílẹ òótọ mọ láìdé ti jáde láyé olè òní jàgbà kọ́ máa ṣe lójú fìrí ikú eléyìí á ṣe tòjú lásán ni àwọn ẹbí wọn dé o wọn gbé òkú láìdé wọn lọ sìnkú ẹ ìyàwó ẹ sopọ ó ṣọfọ ọkọ ẹ tá à ń pè lópó wọn ní kílẹ kan máa mójútó ṣe ọmọ nàìjíríà lẹyìn bí oṣù méje tí láìdé ti kú ìgbà tí ìyàwó jáde opó wọn jọ ń ṣiṣẹ yìí papọ̀ nígbà tó bí oṣù méje nílé kan sọ fún ìyàwó pé kọmọ wà bí iṣẹ mọ òun àmọ jábọ fún lẹnu bí oṣù méje yìí náà ni ilé kan náà ti ṣègbéyàwó ó ti níyàwó ọmọ nàìjíríà ngbọ ìyá ni ilé kan ò jábọ fún ìyàwó ẹgbẹ ẹ mọ o ibi tí ìyàwó ti gbẹrù gan rírẹ o tó ti làǹbọ ta wípé nǹkan àwọn ṣe tílé fi dó gbogbo ayé ní ọmọ wípé ọkọ òun tó kù kì í ṣe kú lásán o wípé kọkọ òun tó kú lójú ayé ẹ lòun àti bọ̀dálé kan ti jọ ńlá jọṣepọ̀ kódà ń tó pọkọ òun bọ̀dálé kan ló fóun ọ̀bẹ gọmọ lọ àwájú ọ̀bẹ gbó sọ́bẹ̀ ò ti ṣe tí ó fẹ́ ṣe sílé kan padà mọ́ sẹ́ẹ̀rí ẹ̀mí ilé kan padà mọ́ àwọn ẹbí ibi tí wọ́n ti dá sọ̀rọ̀ èrè pé àwíńgbà náà náà pé ikú eléyìí kẹ́yìn ó kàn pariwo pé nú lòun kó sì délé ìwòsàn kọ́ mọ́ ló wákàtí méjì kó sì ti kú wọ́n ní gbogbo ogun olé kan gbogbo ogun láìdé tó wà lọ́wọ́ olé kan kílé kan ó dá padà fún ìyàwó ẹ wá gbọ́ tí wọ́n sọ wípé kílé kan ó lọ jí ẹ̀gbọ́n rẹ̀ láìdé mọ́ ni ló fi jẹ́ pé kò sẹ́ni inú ẹni o kò sí èèyàn mọ́ tọ́ bá rò pọ́n mọ́ ìyá rẹ̀ lẹ́nìkan kò lè ṣe ọ́njàmbá tí ẹ ta ọmọ àwọn èèyàn ọmọ èèyàn ọmọ nàìjíríà ẹ̀gbọ́n tó ṣàdédé lọ mú wá nígbà tó mọ̀ pé ìyà ń jẹ́ ó bá yàwó ẹ̀gbọ́n ẹ̀ láti ṣe pọ̀ ó sì gbẹ̀mí ẹ̀gbọ́n ẹ̀ torí ogun pẹ́ẹ́lẹ̀ mọ̀ yìí pé àjábọ̀ fẹ́lẹ́dùnmọ́ rè ń jọ́ka o ìṣẹ̀lẹ̀ ta léèní rè ọmọ nàìjíríà nọ́mbà tẹ́ fi dá sètò lálẹ́ tẹ̀lé 070-3958-26-07-07-039-58-26-07 070-3958-26-07 Number 4 Dudu Yemele opposite Oyemekun Grammar School Lakure nbi ni baba Oke Ogun Agbalagba Ode Onisegun Ibile wa o Number 1 re lekan si 0024-91-36-69 Ko si nti se o tin do la mu dodo won adua te na o gba gbadua opolopo eyan tin gba Isola akere mi olekin ka loko mi o apade to ba dojo mejo eyin oni ku emi na oni ku ajo fa iku degbera ni kan ra layo ka pade rere ka ma do lodi leyin ara wa o de ojo mejo
1: bàbá òkè ògùn ògbólógbòó àgbà ọdẹ abàgọ tiẹ mi tọwọ dàgbà ọjì mi oníṣègùn ìbílẹ tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo bí ìkẹdọ máa mú àmúgbó rere kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú bàbá òkè ògùn àgbà ọjì oníṣègùn ìbílẹ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò bàbá òkè ògùn lẹni náà àgọ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù. 08024-91-36-69
1: bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024-91-36-69 08024-91-36-69 69 alaafi ara wo ni di fiafia
3: Oh, number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
4: Baba kere wa de bale kasagwa lori itoju ilera ati aile se dede olomokunrin ni kan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ilu dada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe ti wa so idakure te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara titara gbigbona inu kikun inu kekun aya tin lu pipipi ma le gbese owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
5: bazo olorun ma jaro gun aiso
6: Moki onile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
7: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
6: phone number mi 08164122777
8: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder ni tori pe e sara re ogbe ra dada agbore o le kan bi egbo abi e sara ti re kere ju ojo ori re lo a da fun re o le gbe ra dada ma fi degula
6: baba kere wa
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
8: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani apretor ti capretor yi to ba ti ni idoti o to ba ti ni penija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki capretor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo capretor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara ko wa to sise pato ti iso ara yi to ba ti ni penija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a npe ni arun jedijedi won fe se gati e nkan ma jade ni bi gati e won ma fo ti sinu iru kan bayi yo da kan si mi
6: baba ngana baba kerewa
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba n se wo olomokunrin ninu agbo ara ninu iso ara olomokunrin nikan ni mo npe o
6: phone number mi 08164122777
8: agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun tetele gbogbo ru kan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun para si bo se ni iru kan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
6: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
9: Pada, ma lo si bẹ yen o. Marketing office Adaba FM ni won wa. Number 1 la wa. Ile gogoro to wa legbe A Division Police Station, Oba Adesida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686.

0: yìí ràn lónìí ètò the hour of the truth ti ilé iṣẹ First Baptist Church òkèdọgbọn ní ìlú ọwọ tí wọn ṣe agbátẹrù fún látúntẹ pẹpẹ sí orí agbágbé orúkọ tèmi ni oníyìnrere jésù jìmádé olúọba níṣọlá rẹ bàbá ìyìrẹ ẹjẹ àtẹríba fún àdúrà.
1: Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tí ẹ tún fún wa láti jẹ́ ẹni tí yóò tún jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ iyè èyí tí ẹ ti rán sí wa nínú iṣẹ́ ìránṣẹ́ wákàtí òtítọ́. Bàbá ẹgbà ọpẹ wa a tún ti wá síwájú yín ní òní láti gbọ́ ọ̀rọ̀ iyè ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ ẹ̀rọ lágbára lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìyanu ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìgbàlà ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìràpadà lópin ìrìn àjò ayé wa lórúkọ Jésù ẹ jẹ́ ká bá yín jọba ìránṣẹ́ yìí tẹ fẹ́ lò ẹgbà ẹnu wọn sọ̀rọ̀ ẹ ṣe torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù olúwa wa. Olúwa fún mi láyọ̀ ládàpọ̀ ní orúkọ mi.
2: Orúkọ yín bàbá. My name Reverend Dr. Joshua Oladapo 08037453962 08037453962

0: hear more of you in the subsequent bulletin. Thank you, Lord, for the answer prayer.
1: Thank you.
0: In Jesus' name, we are prayed.
1: Amen.
0: My name, Reverend Dr. Joshua Oladapo, and my phone number is 080-3745-3962. 080-3745-3962.
1: Oluwafunmila Oladapo ni orúkọ mi. Ọjọ́ mẹ́jọ láti múre ọ̀fẹ́ láti pàdé lórí ètò yìí títí dìgbà náà. Ó ní ìrere Jésù Jìmọ̀dé Olúwaọba ní Sọlá rẹ̀. Ó ní balẹ̀ bàbá yẹn ló ń kẹyẹ pé ọ̀rọ̀ yìí ò ní dá wa lẹ́bi o.
2: Wákàtí òtítọ́. The power of truth. Òun lè ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. Ètò tí ń ṣọkàn ẹni lóore. Tí ibòmírin ìgbàgbọ́ ènìyàn. Ọjọ́ Sunday. Aago mẹ́jọ àbọ̀. Sí aago mẹ́sàn-án. Ní ìkànnì àdàbà 88.9 FM. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa. Ìwòye ọjọ́ mẹ́jọ. Ètò yìí ló wáyé. Láti inú ìjọ First Baptist Church. Òkè dọ́gbọ̀n nílùú Ọ̀wọ̀. Àǹfààní ń bẹ̀. Láti darapọ̀ mọ́ ìjọ yìí. Bẹ̀rẹ̀ láti Sunday service. Àti gbogbo ìtura ọlọ́kan ọjọ́ kan. Fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kàn. Sí ìránṣẹ́ Ọlọ́run. Reverend Dr. Joshua Olada fún àdúrà tàbí ìmọ̀ràn. Ẹ pè lórí 080-3745-3962. Lẹ́ẹ̀kan sí 080-3745-3962. Wákàtí òtítọ́. The hour of truth.

0: News. Ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìgò trophy premium lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
0: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò trophy premium lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
1: Bàbá, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-6.

0: a ti ń gbàdúrà nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án ó wí pé.
1: His instruction about prayer include these four aspects: worship, intercession, personal requests, and confession.
0: Ẹ máa gbàdúrà báyìí. Àwọn ìtọ́ni tó fún wa lórí àdúrà gbígbà pín sí ìsọ̀rí mẹ́rin. Ìsọ̀rí àkọ́kọ́ ni ìjọsìn, ìkejì ni ìbẹ̀bẹ̀, ìsọ̀rí kẹta ni bíbèrè fún ohun àìní ẹni, àti ìsọ̀rí kẹrin ni ìjẹ́wọ́.
1: This is what true prayer consists of according to our Lord's instruction.
0: Àwọn ipa mẹ́rin yìí ní bẹ nínú àdúrà tí Olúwa ìtọ́ni àdúrà tí Olúwa wa kọ́ wa.
1: Throughout the scriptures, no additional elements comprising true prayer are to be found.
0: Tí ẹ bá sì wo inú ìwé mímọ́, ẹ ó rí wípé àwọn ipa mẹ́rin yìí ní bẹ nínú àdúrà tòótọ́ kò sí àfikún, kò sí àyọkúrò ńbẹ̀.
1: Anything added to these and calling itself prayer is not prayer at all.
0: Èyí túmọ̀ sí wípé bí ẹnikẹ́ni bá fi ohunkóhun kún àwọn ipa mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tí ó ń pè ní àdúrà, irúfẹ́ àdúrà bẹ́ẹ̀ kìí ṣe àdúrà rárá.
1: Anything that is not biblical prayer must be abandoned.
0: Bẹ́ẹ̀ ohunkóhun tí kìí bá ṣe àdúrà gẹ́gẹ́ bí Bíbélì ti wí, ó yẹ kí a kọ̀ ọ́ sílẹ̀.
1: There were twins, now grown men, who journeyed from afar to greet their ancient father.
0: Báyìí, ẹ jẹ́ fún àpẹẹrẹ, àwọn ọ̀dọ́mọkùnrin méjì kan bẹ tí wọ́n jẹ́ ìbejì, tí wọ́n mú ọ̀nà àjò wọn pọ̀ lọ sí ilẹ̀ òkèrè. Báyìí, wọ́n padà wálé láti wá rí bàbá wọn.
1: A vast estate was their portion from their father's gracious hand.
0: Bẹ́ẹ̀, ohun tó jẹ́ dúkìá, ohun tó jẹ́ ogún wọn látọ̀dọ̀ bàbá wọn, ó pọ̀ débi wípé ọ̀la ńlá ni.
1: The first burst through the door of his father's abode with agitated, loud demands and shrieked with authoritative shouts right before his father's face.
0: Ẹni àkọ́kọ́ dé, ó wọlé wá sí ọ̀dọ̀ bàbá rẹ̀, ó kàn sílẹ̀kùn wọlé pẹ̀lú ohun igbe ńlá, ó sì bẹ̀rẹ̀ sí bá bàbá rẹ̀ sọ̀rọ̀ tàsẹ̀tàsẹ̀.
1: I decree today I will possess my possessions.
0: Lónìí, bàbá, mo ti dé, mo wá gba nǹkan tó jẹ́ tèmi, mo wá gba nǹkan ní mi.
1: I am the head and not the tail. I bind any contrary spirit blocking my destiny.
0: So sì mà wípé orí ni mímí kìí ṣe ìrù, àti wípé gbogbo ohunkóhun tó bá lè jẹ́, tó bá lè dènà fún mi láti má gba nǹkan tí ó jẹ́ ti tèmi lónìí, mo pàṣẹ wípé kí ó gbiná dànù.
1: Father, I command, I shall prosper. I confess, I will not lack.
0: Lónìí, bàbá, mo pàṣẹ, àní lónìí, àlùyọ jẹ́ ti tèmi, mo wí jáde bẹ́ẹ̀ sì ni kó rí. Bí gẹ́gẹ́ bí mo ti ń wí bẹ́ẹ̀ náà ni kó máa ṣe, bàbá.
1: Bàbá, I will enter and take the inheritance by force.
0: Bàbá, àní bí mo ti wọlé dé lónìí, èní padà lọ láì rí nǹkan tí mo ń fẹ́ gbà, ọ gbọ́dọ̀ fún mi ni.
1: Father, I no go suffer. I no go beg for bread.
0: Bàbá, ó yẹ ọ pé bí mo ti wà yìí gẹ́gẹ́ bí ọmọ rẹ, ìyà ò tọ́ sí mi, ọmọ ẹ gbọ́dọ̀ jìyà, ìyà ò gbọ́dọ̀ jẹ mí.
1: Am I not a god? Do I not have dominion?
0: Ṣèbí ọmọ aláṣẹ lèmi ń ṣe, ṣé mi ò lè pàṣẹ ni? Mo gbọ́dọ̀ pàṣẹ ni, mo dé tàṣẹ.
1: I decree, the portion is mine. The portion is mine.
0: Mo wí jáde tàṣẹ wípé àlùyọ ní ti tèmi, àní kí n tó jẹ́ ti tèmi, ó tẹ̀mí lọ́wọ́ ni lónìí ni kìí sọ̀la.
1: The second son drew near with full assurance to his father's inner chamber, yet in lowliness with deep appreciation, and spoke this way.
0: Ọmọkùnrin kejì wọlé wá. Bí ó ti wọlé wá sí ọ̀dọ̀ bàbá rẹ̀, ó mọ̀ nínú ọkàn rẹ̀ irúfẹ́ ẹni tí bàbá rẹ̀ ń ṣe. Ó mọ̀ wípé bí ó ti jẹ́ ọlọ́lá ńlá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó wọlé síwájú bàbá rẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn ìdúpẹ́, ó sì sọ̀rọ̀ báyìí pé.
1: F- Father, I am come today because you are great and my heart is overwhelmed with your love.
0: Baba, mo to wa loni nitori mo mo wi pe iwo ni o tobi julo ati wi pe ife re ti kun inu okan mi.
1: Oh, what can I

0: in the name of David.
1: Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ Nábálì, wọ́n jíṣẹ́ fún Nábálì, ohun gbogbo tí Dávidì wí ní orúkọ Dávidì.
0: The request they presented was according to the will of David, communicated to them by his word.
1: Ohun gbogbo tí wọ́n sì sọ fún Nábálì, wọ́n sọ gẹ́gẹ́ bí Dávidì ti sọ fún wọn. Ohun tí Dávidì sọ fún wọn ni wọ́n jíṣẹ́ fún Nábálì lórúkọ Dávidì.
0: Their petition had the approval and authority of David to back it up.
1: Ohun gbogbo tí wọ́n sọ níwájú Nábálì pátápátá, ohun tí Dávidì sọ fún wọn ni. Wọn ò fi ohunkóhunkóhun, wọn ò sì yọ ohunkóhunkóhun bẹ́ẹ̀, nítorí náà gbogbo ohun tí wọ́n sọ ló ní àtìlẹ́yìn Dávidì.
0: Their request was actually David's request and accurately represented his will.
1: Ìyẹn túmọ̀ sí wípé gbogbo ohun tí àwọn ọmọ ọ̀dọ̀ Dávidì béèrè lọ́dọ̀ Nábálì, ó jẹ́ ohun tí Dávidì fúnra rẹ̀ ìbá béèrè, tó bá jẹ́ pé òun fúnra rẹ̀ ló wá sọ́dọ̀ Nábálì.
0: They didn't use the name of David to sanctify their own desires.
1: Wọn ò dé wájú Nábálì, kán wá sọ̀sọ̀kúsọ̀ tán, kán wá sọ pé, lórúkọ Dávidì ni a ṣe sọ gbogbo ohun tá a sọ wọ̀nyí o.
0: Praying in the name of Jesus is quite similar to what these 10 young men did in the name of David.
1: Àwọn ọmọ ọ̀dọ̀ Dávidì wọ̀nyí, wọn ò sọ tinú ọkàn wọn tán, kán wá forúkọ Dávidì parí rẹ̀. Nítorí náà, àdúrà tòótọ́ ní ṣe pẹ̀lú fún bí irú àpẹẹrẹ ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọ̀dọ̀ mẹ́wàá tí Dávidì rán lọ sọ́dọ̀ Nábálì.
0: Dear listener, God forbid that we should come to the Father with our own interests and present them as if this is what the Lord Jesus himself wants to do.
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ẹ jẹ́ ká kíyèsára, nítorí pé bí a bá ń wá síwájú Ọlọ́run Baba, tí a sì ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀, gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristì sọ fún wa láti béèrè, ṣùgbọ́n tí gbogbo ohun tá ń béèrè ò ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tí Jésù Kristì ń fẹ́. Eléyìí léwu púpọ̀.
0: How will such fake prayer be received by the Father?
1: Báwo ni Bàbá yóò ti fetí sí irúfẹ́ àwọn ìbéèrè tí kò lẹ́sẹ̀ lẹ̀, tí kìí ṣe ìbéèrè tí ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ń fẹ́ yìí?
0: Will he not verify with his son if in fact these requests represent Christ's purpose and will?
1: Ṣé a ò rò wípé bí a bá béèrè ohunkóhun tá a bá ń fẹ́ nínú ọkàn ní orúkọ Jésù Kristì, gẹ́gẹ́ bí ẹni pé Jésù ló rán wa lọ́dọ̀ Bàbá, tí ẹ rò wípé Bàbá ò ní béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ wípé, ńgbọ́, ṣé n tí ń wí lórúkọ rẹ̀ yìí, ṣé n tó ń fẹ́ ni?
0: If they are found to be falsely presented in Jesus' name, they will be thrown out.
1: Ṣùgbọ́n kó yé wa o, bí Bàbá bá bi ọmọ rẹ̀ léèrè wípé, tọ̀, gbogbo tí ń wí lórúkọ rẹ̀ yìí, ṣé n tó paṣẹ fún wọn pé kí wọ́n sọ ni, àbí ṣé n tó ń fẹ́ nínú ọkàn ni, tó bá rí pé, rárá o, wọ́n kàn forúkọ mi kún ni o, èyí kìí ṣe ìfẹ́ ọkàn mi, ìbínú Ọlọ́run yóò rú sí wọn.
0: And we will be found to be false witnesses of Christ before the majesty in heaven.
1: Bí a bá sì ṣe bẹ́ẹ̀, tí a mú àwọn ẹ̀bẹ̀ tí ó jẹ́ ìfẹ́ ọkàn wa wá, ṣùgbọ́n tí a fi orúkọ Jésù Kristì parí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé ní tí Jésù ń fẹ́, èyí túmọ̀ sí wípé oníjìbìtì ni wá, a kàn lo jìbìtì ni, a lo jìbìtì níwájú ìtẹ́ Ọlọ́run ọ̀gá ògo.
0: God and Christ both will be provoked to anger and we will be rebuked in shame.
1: Ìbínú Ọlọ́run yóò sì rú sí àwa oníjìbìtì, bẹ́ẹ̀ sì ni ìtìjú àti ẹ̀gàn ni yóò jẹ́ ìpín wọn.
0: We must pray what the Lord Jesus himself wants to accomplish if we are to pray in his name.
1: Bí a ó bá gbàdúrà ní orúkọ Jésù, kí a rí dájú wípé ohun tí à ń béèrè yìí, ó jẹ́ ìfẹ́ ọkàn Jésù Kristì fúnra rẹ̀ tó já sí wípé bóun fúnra rẹ̀ bá wà ń bí ohun tí yóò béèrè lọ́wọ́ Bàbá rẹ̀ nìyẹn.
0: His word tells us what his will and purposes are, so we can pray according to his mind.
1: A ò lè gbàdúrà ní orúkọ Jésù láì mọ ohun tí ọ̀rọ̀ Jésù Kristì wí, nítorí pé nínú ọ̀rọ̀ rẹ̀ ni ìfẹ́ ọkàn rẹ̀ ti ń jẹyọ jáde. Bí a ó bá gbàdúrà

0: oko Jesu. Adura wa gbodo duro lori oro Jesu Christi.
1: We then can ask that his will be done on earth as it is in heaven.
0: Nigba ti a ba mo ohun ti Jesu Christi wi ninu oro re, nigba na ni a o to le bere gege bi ife re loruko re lodo baba.
1: Prayer that is truly in his name is that the Father may be glorified in the Son. John 14:13.
0: Adura toto ni oruko Jesu ma nje irufe adura ti baba fi ndi ayin logo ninu omo gege bi Johanu ori kerinla ese iketa lati wi.
1: All genuine prayer must arise from the glory of God alone.
0: Gbogbo adura toto ti Kristeni ba gba gbodo je eyi ti yo nfi ogo Olorun nikan han.
1: Glory is the manifested excellence of God's character, the outshining of his moral perfections.
0: Kini ogo tumo si? Ogo tumo si ewa titan ewa iwa pipe Olorun tintan.
1: Self-will does not arise or reveal the glory of God.
0: Iwa tinu mi le mi o se abi sise fe ti ara eni ko ni nkan kan ko yi fi ogo Olorun han ni ona kona.
1: The words in Jesus' name will not make self-will accepted.
0: Eje ko lo ye wa wi pe bi a ba lo gbolohun ni oruko Jesu ki a mo se ro wi pe gbolohun na ti a lo abi ti a pe yi ni o mu ki ife ku fe okan
1: Destroying enemies and lusting after wealth have nothing in common with the glory of God's truth, holiness, and love.
0: Bẹ́ẹ̀ pẹ̀lú, gbígbàdúrà pé kí àwọn ọ̀tá inú ilé, ọ̀tá àdúgbò, kí gbogbo wọn ó kú, káwọn àjẹ́ ó kú, àti gbogbo yíyán hàn ìpòǹgbẹ lórí lójúnà àti kó ọ̀rọ̀ jọ, nǹkan wọn yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú òtítọ́, ìwà mímọ́ àti ìfẹ́ Ọlọ́run bákan náà.
1: Glory and greed, godliness and destruction cannot coexist.
0: Ògo Ọlọ́run àti ìwà wọ̀bìà ènìyàn, ìwà bí Ọlọ́run àti gbígbàdúrà kí o sún àtàjẹ inú ilé ó kú, kò ní nǹkan kan ṣe papọ̀.
1: Self-focus is not sanctified by uttering the words in the name of Jesus.
0: Kí ó lọ yí ẹnìkọ̀ọ̀kan wa wípé lílo ògbólóhùn ní orúkọ Jésù kò lè sọ gbogbo ìfẹ́kúfẹ́ ọkàn wa tí a ti tú jáde nínú ọ̀rọ̀ di mímọ́ rárá.
1: No, it is an abomination and vain attempt to use God to get what we want.
0: Gbogbo ẹnikẹ́ni tí ó bá sì ń ṣe bẹ́ẹ̀ kí ó lọ mọ̀ nínú ọkàn rẹ̀ wípé ìríra ni àwọn nǹkan wọ̀nyẹn ó jẹ́ nǹkan tó lòdì níwájú Ọlọ́run láti máa lo orúkọ ọmọ Ọlọ́run láti tẹ́ ìfẹ́kúfẹ́ ara lọ́rùn.
1: It is not prayer at all.
0: Gbogbo pípe orúkọ Jésù kó o kàn béèrè ohunkóhun tó o bá fẹ́ kó o sì forúkọ Jésù parí rẹ̀ kì í ṣe ìfẹ́ Ọlọ́run rárá kì í ṣàdúrà gbígbà rárá.
1: The Lord will not leave him unpunished who takes his name in vain. Deuteronomy 5:11.
0: Olúwa sì sọ di mímọ̀ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Ọlọ́run lásán kò ní lọ láì jìyà náà. Deuteronomy orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá.
2: Thank you for joining us today on Jesus Delight.
0: Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nímọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-499-03.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9 àbọ̀alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùsí ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tan ọkàn ara yín jẹ.
3: Ṣé ń gbádùn àdàbà?
4: Mò ń gbádùn àdàbà.
3: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
3: Ó ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà. ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA, kì í ṣe fún ẹni tó ti pé ọdún méjìdínlógún.

0: àmọ́ bọ́ tí ìyá rẹ̀ bá pàdé
1: tí
0: òwú ọmọbìnrin náà bá pàdé mo sọtẹ́lẹ̀ inágbèjáde mama ogun ẹ̀jẹ̀ ní ń jà ogun ẹ̀jẹ̀ ní ogun ara ta kò lè wá jà ọ́ ẹ̀jẹ̀ ti ta kò lè wá jà ní láíláí bẹ́ẹ̀ ni sà ní ilé yín sà ogun ẹ̀jẹ̀ ti ń jà wọ́n bẹ̀ kò lè wá jà mí nílé tèmi níwọ̀n ìgbà tí àkókò tó jẹ́ pé wọ́n àjọ bí wà pọ̀ ọ̀tọ̀ ni bàbá tó bí wọ ọ̀tọ̀ ni bàbá tó bí èmi ọ̀tọ̀ yìí ò ń sókè mọ̀ gbẹ́dẹ̀ tambaji ẹsàmì o inágbèjáde o inágbèjáde o.
2: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí o ní sunday tó lọ ni mo wá
0: dáàdì
2: fún wa ní
0: yẹpẹ
2: pé ká kó lọ sílé
0: so
2: bóyá ìdíjọ monday mo wá mú yẹpẹ yẹn mo bu díẹ̀ sómi mo fi wẹ̀ so èyí tó kù mo lọ dà sórí lẹ̀ nítorí 10 years lé tí mo ti ralẹ̀ yẹn tá àti ẹ̀rí kankan ṣe síbẹ̀
0: ẹ ralẹ̀
2: bẹ́ẹ̀ni
0: mo wá 10 years
2: yes mo ò rí kankan ṣe sí foundation gan a ṣe débi kankan ta fi filẹ̀ so mo wá fi sílẹ̀ bóyá wá di ọjọ́ monday mo dẹ̀ ní máa nǹkan lọ́wọ́ tó jẹ́ pé mo máa ń wá sọ́dọ̀ mi dáa tó sọ́dọ̀ òun àmọ́ ìyàlẹ́nu tó jẹ́ fún mi ní ọjọ́ monday tí mo fi iyẹ̀pẹ̀ yẹn wẹ̀ mo wá kó ìtókù mọ́ lọ dá sórí ilẹ̀ yẹn pé wọlé yìí mo fẹ́ kó gba ìtura o dẹ̀ má wà báyìí mọ́ ilé tá à ń gbé wọ́n ti fẹ́ wọ́n ti talé mọ́ wa lórí ọ̀dẹ̀ máa lé wa jáde bó tiẹ̀ ṣe ojúlé kan kí n tiẹ̀ ṣe ní ibẹ̀ kí n múùfù lọ kó má jẹ́ pé màá tún lọ gba ilé mi ilé tí wọ́n mo bá fomi yẹn mo bá gbàdúrà bá wálé bóyá ìdíjọ tuesday yẹn wọ́n wá wá sọ́dọ̀ mi bọ́n ṣe dé báyìí níjọ tuesday níjọ monday tí mo fomi yẹn mo lọ sí ọjà láàárọ̀ ìgbà tó dì lọ̀lẹ́ wọn kọjá bó ṣe pẹ́ wọn wá lọ tọ̀nà wá padà wá nọ́mbà pa bọ́n yẹn dé mo bá jókòó wọn bá bá mi sọ̀rọ̀ mi dá wọn lóhùn mo máa ń kí ẹ̀yà wọn bá ẹ fi mí lẹ̀ má bá mi ṣeré kéré kan ẹ̀yìn náà kọ́tẹ́ fẹ́ ṣe fẹ́ tí náà lè ràn mí lọ́wọ́ ẹ wá ń bá mi sọ bó ṣe lọ nìyẹn bó bá ní ó dà kí ló ń bí ẹnu kí ló fẹ́ mo ní èmi ò mọ nkọ́tẹ́ bá wùn ìkẹ́ ṣe ṣáà náà lè ràn wá lọ́wọ́ bá yà ó dà kí n má wọ ọdún mo dẹ̀ wá fẹ́ràn ẹ̀ lọ́wọ́ báyìí ó dà kí ló fẹ́ mo ní mi fẹ́ ọkàn ẹ má ràn mí lọ́mọ ọlọ́run á gbénà lọ́wọ́ mi wá láti bòmí fún mi ló bá ló dá ló bá ní kí ni báwo ti ẹ lọ lọ ilé yẹn mo ti ní mo fẹ wá rí ẹ pé bọ bí mo yín lọ lẹ́ǹkan tó ń bá mi sọ bákan ni ò jẹ ń dúró ni mo fi lọ ibi tí mo lọ kí ló ń ṣe mọ́yà ẹ má bèrè ilẹ̀ kankan lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ ti ní ẹni ohun tẹ fẹ́ ṣe sí ẹ fi ilẹ̀ ọlọ́run abàmẹ́kọ́ ní àsìkò ẹ ti tó má wọrí màá mọ ohun tá a máa ṣe sí ọ̀rọ̀ yẹn lásọ tán fi pè wọ́n náà bá lọ ó wá díjọ thursday tí ọ̀rẹ́ mi kan wá pè mí láti bẹ̀yẹn ohun ti ṣe sáìtì tiẹ̀ ó ti ń gbé bẹ̀ ló wá pè mí pé hello ó ti ẹ̀ wá síbi ó ti ẹ̀ sàn kan fún mi mi ò rí ẹ̀ mo ti lọ wọ̀ ẹ̀mí ò bá ń bẹ̀ bo ló wà mo ní bo èmi ò wá síbi kankan o.
0: ọ̀rẹ́ yìí kan ti kọ́lé sàdúgbò yẹn ó ti ń gbé bẹ̀ ó wá pè yín pé
2: ó wá pè mí pé kí ló wá ṣe ní sáìtì mi ò rí o dẹ̀ sọ fún mi pé o wá mo ní bo èmi ò kúrò bí o mi ò wá sáìtì rárá pé mo wà ní ṣọ́ọ̀bù bí mo ṣe wà pé mo sùn ó rẹ̀ mi bá ta ló wá wá sí sáìtì ẹ pé mo rí tán já yẹ̀pẹ̀ mo rí tán já block mo ní èmi
0: wọ́n já yẹ̀pẹ̀
2: bẹ́ẹ̀ni wọ́n já yẹ̀pẹ̀ wọ́n já block mo ní kì í ṣe bẹ̀ mo ní bóyá ò mọ nǹkan tó sọ náà ṣojú dùn mí ni èmi kọ́ ni mò ń bẹ ṣe bẹ̀ tẹ́lẹ̀ ni tó ń sọ fún mi pé kí ni kọ́mọ́nà kò sẹ́ni bọ́dí omi rẹ̀ níbọ̀dí bá òun ráwọn èèyàn ń bẹ̀ ń bá náà ó ráwọn èèyàn lọ síbẹ̀ kó lọ wò dáadáa bóyá bẹ́ẹ̀ kọ́ nígbà tó máa dé bẹ̀ fún ìyàlẹ́nu aláàjì tó kọ́ lọ́sọ̀ mi tó láìsàn kankan fún mi bìkọ́ sóòtì mọ bẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tóun wá pè mí tó wá ní
0: ọ
2: wá bí ó bá ní mo máa dé bẹ́ẹ̀ mo níta ló wá bá ṣé kì í ṣe pé nǹkankan ti ń ṣe mí bá ṣé kì í ṣe ó bá ní aláàjì lòun bá ń bẹ̀ mo ní aláàjì wo ni òun ó wà ń bì mí bá ń gbé fóun fún bóyá òun parọ́ bá ní má dá lóhùn ìṣàlẹ̀ fi sílẹ̀ mo fẹ́ ṣe surprise fún ni ó máa ń fọ́n bù gan but òun fẹ́ surprise ẹ̀ lọ́tẹ̀ pé ó ti bóun ní ìjẹta but òun fẹ́ fi ṣe surprise lóhùn ìṣàlẹ̀ bá ní ẹ́ aláàjì náà fẹ́ ṣe surprise fún ẹni òpó gbéra kó máa bọ̀ mo ní ẹjọ́ kí n mò ń jó ṣe ẹ̀yin ọmọ etí ṣọ́ọ̀bù máa máa bá yín mò ń bọ̀ bí mo ṣe palẹ̀ mọ́ ara mi nìyẹn ó di gidigidi ó bá di lẹ́lẹ́lẹ́ ó dọ̀hún nígbà tí máa débẹ̀ ilẹ̀ ti rẹ̀ 50 bags of cement ló já síbẹ̀.
0: 50 bags of cement.
2: 50 bags of cement.
0: Blọọku mélòó.
2: Ó lọ lẹ́lẹ́lẹ́ ni a fẹ́ tó 5,000.
0: Ẹ
2: kò sí ọmọ náà.
0: Ẹ náwó sókè. Ilé ti kọ́ ilé ti tán.
3: Yes,
0: wọ́n ti parí ilé.
3: Bẹ́ẹ̀ni sá.
0: How many blocks ló kọ́ 3-bedroom flat?
3: 4,000 blocks.
0: 4,500 blocks ló máa ń kọ́ 3-bedroom flat. 5,000 blocks ti wà mbẹ́. 50 bags of cement yẹ̀pẹ̀ ti wà kí ló kù báyìí.
3: ẹni kan na wá àní kó tó gbóṣù mẹ́rin ó máa kọ́ ilé.
4: Àbí Jésù.
0: Ìlọrin.
5: Ní CSU Òkè Ṣẹ́gun.
0: CSU Òkè Ṣẹ́gun ni o.
5: Lọ́jọ́ Monday.
0: Lọ́jọ́.

0: ẹyin ìjọba wa jọ ẹ torí ọlọ́run òkú èèyàn máa ń pọ̀ jù báyìí ẹkún pọ̀ jù ẹkún pọ̀ jù ilé tó bá kàn ló mọ̀ ilé tó bá kàn ló mọ̀ o ìgbà tó kan Kwara ń jò nìyí tó wọlé wẹ́rẹ́ sẹ́rìú kú ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá ń pè ní
1: ọ̀pọ̀lọpọ̀
0: ó wọ ìlú kan tá ń pè ní Koro Koro yẹn ò jìnnà sẹ́rùkú bàbá ń lọ sẹ́gbẹ̀ ọba aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa retire major general tiẹ̀ ní bàbá ọ̀hún retire major general ó ní bàbá tí wọ́n pa ń bẹ̀ bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kó mọ̀ tú lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. àwọn sì wá bóyá àwọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀ wọ́n pa pápá wọn ò rí pa wọ́n sì gbé bàbá kú nílé wọ́n gbé lọ sọ́nà inú igbó wọ́n lọ rí pa kábíyèsí sẹ́yìn odi. ọ̀rọ̀ ń tèpò kú ò lérò kú ó wọ ìsàpà. ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. ẹ̀ní sọ pé bóo ni mo ṣe mọ gbogbo ìlú ohun ẹ̀yẹ mọ wo ohun ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
2: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: ó kò lérò kú ó wọ ìlú kan tá ń pè ní ìdọ̀fin.
1: ajẹ́ wọn gbá
2: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
1: ó ṣeun ọmọre.
0: ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá ń pè ní ìsánlù ìsìn.
1: adarí ètò níbi ayẹyẹ.
2: iṣẹ́ kò kọ́ ṣe
0: é. wàhálà sì ráàdì local government bíi mẹ́rin pọ̀ láti Koro ó wọ Èrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkèrọ local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro Èrùkú Èkìtì local government ní Kwara state ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kò lórí ilé.

0: àwọn ará bí wọn gba ti kóró ohun wọn jáde sẹkìtì látẹkìtì wọn wọ ẹdá oníyọ wọn páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹdá wọn sì ń bèrè fún billions of naira. Àwọn ará òbò ayé gúnlẹ̀ erí wọn pé tí wọn yá níkọ àwọn ọmọ wọn mọ́ lọ sùkú mọ́.
1: Wàràwà láńgẹ́ lọmọ ló.
0: Ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. Mo ń lọ mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀ kíná ọkọ̀ mi wọ́n sẹ̀ kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo mo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣe àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ́ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ́ sáré wó mọ̀dá yín dúró tẹ́ ẹ bá ti dúró wọ́n ju yín bọ́n o àní ẹ mọ́ wọ́ọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kéèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alapupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction.
1: Owó sì ọmọ olóde
2: ìbéèrè tó.
0: Ìgbà tán dé junction tán wọ́n ní ṣe ẹ̀tàn lẹ́ ń lọ ni mo ní ẹ̀tàn là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdí ìlú yẹn. Nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọn ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn àgbè pamọ́ ìbọn ṣakabùlà làwọn máa ń gbé dání mọ́ nídá táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ńkọ́ kẹ́ tó débi tẹ́ ti lọ rèé gbèbọn òríjìnà ńkọ́ torí kọ́ mọ̀ bá a mú yín ó ní ẹ̀yẹn sàmọ́ wọ̀ọ́rí oní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògo ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn.
1: ọdẹ
0: ẹ̀tàn ọdẹ òbò ayé gúnlẹ̀ mo rí ìyẹn dùn òre.
1: adúpẹ́ tó já wá sí i kò fòṣì.
0: ọdẹ òbò ayé gúnlẹ̀ ọdẹ ẹ̀tàn mo rí ìyẹn dùn òpé.
1: ìrìnkìrìn ju ọmọ olóòdẹ
2: o. ìrìnkìrìn tó.
0: Mo kí yín ó tó fi dé àwọn ọdẹ ẹkùn àjẹrẹ ní èké ọrẹ mi dáadáa olú ọdẹ ẹkùn mo rí yín wọn dúró dáadáa. Àwọn ọdẹ ohun ló yẹ kí ìjọba pè mí ká kó wọn lọ bá wọn tó ń yọ̀ǹda nǹkan ìjà ogun fún wọn kán dúró sí gbogbo àwọn bóde ń kiri ẹ rí wípé ẹ mọ gbọ́ ìròyìn ayọ̀ látẹnu wọn.
1: olóòmọ ìbámẹ́lò àwọn tèmi tìrẹ bò
3: àgbètò kalẹ̀ mo dọ́mọ rẹ.
1: Iṣẹ́ epo.
0: Àwọn kinní yìí wọ́n ti wọ ẹ̀dá oníyọ̀ láti Èkìtì láti bẹ̀bá wọn ti tèpò sékìtì wọ́n ti ń dààmú wọn wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́kìtì kọ́lọ̀ mọ̀ jẹ́ ju bá a ṣe gbọ́ lọ wọ́n ti kó èèyàn ní ẹ̀dá oníyọ̀ ṣe madúrú ìlú madúrú àwọn èèyàn tán kó local government secretariat sì wà ní ẹ̀dá oníyọ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣé àwọn tó bá fẹ́ lọ sí local government lọ ṣiṣẹ́ òòjọ́ wọn ṣé wọ́n lè lọ báyìí lórí èèlò gbogbo owó tẹ́lòmíì ń gbà tí ó gbà ló dídí 35 years àtowó pension ẹ̀ wọ́n lè sọ pé kéèyàn lọ rí oko wá lọ́jọ́ kan ṣoṣo níbi tán bá mú yàn sí èèyàn sì ní mú ẹni tó ti ń jẹun gidi wá wá mọ́ bí ọ̀n tiẹ̀ ṣe ń náà yàn ẹlòmíì wọn ò ná rí ẹ̀yin ìjọba ẹ torí ọlọ́run. ẹ wo àwọn tìbàdàn náà wọ́n ti wọ tìbàdàn wọ́n ti wọnú ìbàdàn báyìí wọ́n ti wọnú ẹ̀ kiri wọ́n ti wọ ẹ wo àwọn tán ni wọ́n kó wọ́n sì gérí èèyàn àwọn eléré ibú wọ́n á wá gé eré èèyàn wọ́n sì mọ fi eré èèyàn ṣe fídíò wọ́n ó gé apá èèyàn wọ́n ó wá fi sẹ́nu wọ́n ó mọ fi ṣe fídíò ìwọ ọlọ́run ní nàìjíríà.
1: lábala
0: ọmọ ọdún mélòó ni mí tèmi náà ń pàtàn yìí.
1: lábala ni àlọ́mọ́. Mo ní labalala.
0: Nígbà tá a wà lábúlé oko níbi tí wọ́n ti tọ́ mi dàgbà ní oko ọ̀fẹ́ lọ́hùn-ún à ń pa bàyẹn ní àbà ẹ̀yìn òkè. Tá a bá ń ṣe patí ní àbà ẹ̀yìn bò àtàbà ẹ̀yìn òkè láti fẹsẹ̀ rìn lọ sí àbà ẹ̀yìn bò ó tó 10 miles síra wọn o. Ìrọ̀lẹ́ tá a bá dìsí jẹun alẹ́ tán lágo bíi méje láfẹsẹ̀ rìn lọ a sì wo eléré tán la sì tún padà sábà ilẹ̀ ó ti fẹ́ mọ́ a tún wá múra sùkú a tún wá fẹsẹ̀ rìn bíi 3 miles lọ sí bọ́lọ̀ndú ẹgbẹ́jọdá níbi tá a ti ń lọ primary school ńgbà náà. Kò sí nǹkan tó ń pè ní kidnapper kò sí nǹkan tó ń pè ní gbọmọgbọmọ ńgbà náà àmọ́ ọgbọ́n wo làwa ń dá sí báyìí.
1: ọmọlúwàdẹ.
0: olopa ipinle teni yo de ati ri o baba
2: wole were ko fo si ise itan ode
0: igba ti olopa ipinle o si de e ma won ti won o ko si o te ba so pe oni bairo ni o yanju oro yi awon oni bairo ti gbianju titi won o e je ka won alakori e ko won sibe wo na ka ti e wo
2: ajo to se ni o
0: aka iwe kan gba ta wa nle iwe giga lohun won ni alakori ki isegbe alakowe se lo to ni abiro abiro ni igba ti eyin olomo we te po loke na ni gbogbo nkan daru o
2: se la ojo tede yoruba
0: e mo binu o eyin olomo we
2: ojo tede
0: tori gba ti o eyin bo nla nla nla nla ti won o ti debe nigba ti awon baba ajasi sejoba londo state ile won o koja office kan tan ko se gbe ona ni akungba amobe ile wo ile office kan na ko tori pe won lo kawe ni won o ka ogbon ti won fi nkowo je
2: lo de
0: bi ta ti rile councilor to je pe yo jule baba ajasi lo
1: o tun dance oye pa o
0: baba tan pe ni lati wo lofa baba gomina kan lo maran amole won o nigba tan se gomina ari nkan tan da se o ti baba gbangboye igba tan se gomina e lo wole baba un ile te aburo mi kan ko lenu ojo meta o daju le baba un lo so owo si wa ngba na ama won lo sin lu ni won ko bon se nkowo je owo to ye ke na sori awon ilu e na seri ara yin so si da be to eyin nu olohun nu mo kan ni kin so fun yin ni boye ti gbo pe awon eyan n ku lopo ninu igboro
1: agbale ti wa
0: won si awon eyan po awon to wa nu ngbo won ti awon ti kidnapper ti ko bayi o ti fe ju awa ta wa nu igboro lo
2: odomora ise ko fo se ni
0: awon kidnapper tan gbegbegbe tan tun gbolu ode ore mi
2: ise ko fo se
0: igba tan gbolu ode mo ni wahala de igba ti sango fe tile o to tile osan yin jaba yi mo la ti lo re mo ogun sa
2: ise ko fo se ni
0: ojo keta lo re mi de
1: adari eto ni bi ayeye ise ko fo se
2: awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bobe oni to oni ba se rinu
1: ka tun bo lorin ja
0: oni yawo n wa nu oko omo n wa nu oko aburo n wa nu oko oni ogbon o lo n fe da elo na gba oni won o gba wo naira oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de ogbon wo le wa lo iye olode igbede ile ogbon wo le lo oni kin sa mo wori wa ni ogbon bayi na la lo awon un wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan nlo ti won nlo ka da gbogbo ogbon ka bere ise bi agbara alakowe o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan ko ni technology kanu o o la fi so ta so un o binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin a salaye oro ni pe wahala ti n po ju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesi awon lo awon de kan wa awon ode kan wa Sunday ire wole oluode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe awon lo comrade ori mi san oluode gbogbo ikuti pupa awon kan wa arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin ko ti yin sinu iwe ni tori ke mo ba gbagbe ama awon ko ti won sinu opolo won o si ni gbagbe tori ta ba so pa alakori ni le yoruba eebu la won kan ro pe alakori alakori ni baba alakowe
1: olode
2: amo olode ni
0: alakori lojogbon ojelu na npe ni alakowe
1: opolopo
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti ma wo awon mechanic alakori ni won won ki se gbe engineering tin gba billion office
1: omo olode
0: won wo nu iwe kan to ko ni omo mi kan wa taye ni gbogbo tin fun tedo nu eun moto yo si tukale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori salakori enu ki se nse gbe awon tin ma wo iwe kan to se ti won
1: kini ju omo olode
0: e mo binu oro yi je nlogun pupo ju ni mo fi soro nipa eto abo yi ejo e ba wa fojuto e je ka mo lo tun kegan ki n sare mu iteran ko kekere kan wa fun teni se ran ko ni abeye e je ka jodo kegan

ni ijejo awon aye o je ki n gbadun bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki se ga si kini pe ejo e ba wa na nbe e ti mu tan e wari eran ko ti a nso yi bi e ba nwo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan ta n pè ní oko ajá igan la fi n porúkọ ẹranko yìí. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú ajá alé àti ajá oko. ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà mọ bímọ bíi mẹ́ta àmọ́ bí mẹ́rin àmọ́ bí ẹyọ kan òun náà mọ bí mẹ́fà bí méje. mi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje. ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni. ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa. ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a mọ pàjá alé. ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o. bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣeé sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

abami ẹranko gbà lé ẹran tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí abami ni ẹ jẹ́ ń pápẹ́ ní kí n dákọ̀ ẹranko yìí là ń pè ní ẹ̀tà ẹ rí i pé a ní ẹ̀tà kan nílé a ní ẹ̀tà kan nígboro ẹ̀tà oko gangan ni àwọ̀ ẹ̀ kàlákìní ni oríṣi àwọ̀ kan ni gbogbo wọn máa ń ní kàlákìní ọrùn ẹ̀ a máa gùn ju ọrùn ajá lé lọ òun náà a máa gùn ju ajá lé lọ ní bọ̀ǹkùà ẹ̀ a máa tóbi dáadáa bẹ́ẹ̀ bá pàdé lè tó tóbi nínú ẹ̀ ó ṣòro súnmọ́ torí ẹ̀ hànà ni ẹranko tí à ń sọ̀rọ̀ ẹ̀ tá ń pè ní ẹ̀tà bó bá ku ẹ̀gbẹ́ sí ẹ tó ń wò nínú igbó yẹ́rẹ́yẹ́rẹ́ èèyàn lè sọ pé ẹkùn dàbí àmọ̀tẹ́kùn tá a mọ̀tàn wà níjọ òní òun náà a máa ń pẹran jẹ òun náà sì máa jẹ ẹyìn ó fẹ́ràn ẹyìn dáadáa a máa gungi o ẹ̀tà a máa gungi ṣùgbọ́n kò lè gungi tó ga dáadáa àmọ́ òun náà a máa gungi ní ẹranko yìí àmọ́ ilẹ̀ẹ́lẹ̀ ni tàkúté ti sábà máa ń pa dáadáa ṣùgbọ́n tàkúté tí ò pẹta ẹni kó múra dáadáa o torí akínkanjú alágbára ẹran lẹ́ta torí bí tàkúté ò bá tóbi dáadáa tó bá mú ẹ̀tà ó lè gbé tàkúté jà níbi kìlómẹ́ta sí mẹ́rin ní ẹranko tí a pè ní ẹ̀tà ó lè gbé tàkúté jà ní kìlómẹ́ta sí mẹ́rin kó tó dàwí pé yóò dúró ní ẹranko ẹ̀tà. ẹranko ẹ̀tà ó jẹ́ ẹranko alágbára débi wípé kódà béèyàn ò bá ṣọ́ra dáadáa ó lè dá ọdẹ pa níwọ̀n ìgbà tí nǹkan bá ti bà á ní ojú ara tó nǹkan ti bà á tó ti wà ní ojú iná ó lè dá ọdẹ pa ó lè pọdẹ o bí ọdẹ bá rẹ́ta kó mọ̀ fi jáfara o bí tàkúté bá wà ní ẹsẹ̀ ẹ mọ̀ súnmọ́ ẹ rí i wípé gbogbo eyín ẹnu ẹ̀ kò kọ̀ kó mọ̀ bàjẹ́ tán á ti yọ eyín ẹ̀ tán sára tàkúté ojú àá sì mọ̀ pọ́n ka irun ẹ̀yìn àá dìde ró gangan bíi tẹkùn nígbà tó bá fẹ́ jà ẹranko ẹ̀tà ẹranko abàmì ni o ẹ lè dé tàkúté kó pa àfi tẹ bá gbìyànjú ajé sára tàkúté ẹranko tí a pè ní ẹ̀tà yìí níbi tó ní agbára dé kódà bẹ́ẹ̀ bá ń dẹ tàkúté a máa wò yín rororo àwọn àgbà wọn a máa sọ wípé ikú kìí pẹ̀tà lójú ìran yes bí ẹ̀tà bá sì kọjá nbì kan yóò máa rùn kí ló ń rùn lára ẹ̀tà kíní kan wà nídìí ẹ̀tà tá ń pè ní àbọ̀n àbọ̀n yìí oògùn oṣólẹ̀ tó lágbára jáàn ní oògùn ní àbọ̀n yìí àwọn àgbà wọn a máa sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ọ̀tà náà ní kọ́kọ́ tà bẹ́ẹ̀ ni a mú ẹyẹ ọ̀tàtà wá láìpẹ́ ọjọ́ mo fi dá yín lójú ìtumọ̀ tán fi ń sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ta ni ọ̀tàtà ń ta tiẹ̀ fún àbọ̀n ní tà á fún bí àbọ̀ ò bá ta ọ̀tàtà ò lè tà àbọ̀n yìí ó wà nídìí ẹran tá à ń pè ní ẹ̀tà ńbo ni ẹ̀tà ti rí àbọ̀n ó rí àbọ̀n ní ìdí igi kan tá à ń pè ní àbọ̀n igi àbọ̀n yìí ó máa ń wà nú oko ó máa ń wọ̀ kalẹ̀ bàǹtùbàǹtù báyìí ẹ lọ wo iye àbọ̀n tó rẹ̀ kalẹ̀ nídìí igi ẹ lọ wo ìdí ẹ̀tà ẹ rí pé àwọn méjèèjì jọra wọn dáadáa àṣírí tó tóbi dáadáa tó ni kódà bí ẹ lọ rèé kó àbọ̀n yìí tẹ ko nídìí ẹ tẹ lọ rèé ko síbì kan ìgbà tó ti tóbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta nínú igbó pẹ́ẹ́ débẹ̀ ẹ mọ̀ bá ìgbín àwọn ìgbín a máa lọ síbẹ̀ ẹ o kí ni ìgbín lọ ń ṣe ní ọ̀dọ̀ àbọ̀n àwọn àṣírí ni yorùbá pẹ̀lú àṣírí di mímọ̀ fún gbogbo ẹni tó bá ní ìdí àṣírí o mo ń kí gbogbo ẹ̀yin afinimọ̀nà àtẹ̀yìn tá a lọ rèé bá lójú ọ̀nà náà ìmọ̀ tá à ń lò yẹ jẹ́ ká rí lò pẹ́ o kó sì wúlò fún wa béèyàn kan bá gbógun sí wa nítorí ìmọ̀ yìí ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀
tori Yoruba so pe owo kete ko goyen sa okete osi ni gbodo owo were ko gerun ori e ko si ni saye fun were ati gerun ori e tori owo eru ko se bi oba ayanma dantan ma awon asiri to ro mo po e je ka ma mu teran ta nso lo lo tori to lowo ba tin mi ba tin sun ago nsun monu die die anso ni peran ko ti a pe ni eta o na ma bi mo to po daada o ma bi mo meta o ma bi merin o ma bi marun o ma bi mefa nbo lo ma nse gasi o ma nse gasi nu adakureku igi ta pe ni okiti ogan lo ma n se gasi lo ma n yagbe si a baba fe pa ogbon wo la ndata fi n pa asirila fi n pa o ino okiti ogan nikan ni ma n se gasi e leri yagbe ni bikibi du ino okiti ogan lo dabi ile to ba daru to daru ti nkan kan o ko fa ori e o a ma se gasi lunu e boya ile ijalo tibi ti ijalo ti koku o a ma se gasi nu o fi ki gbogbo eyin te n gbo mi lohun laroye lafose late kan itan eran ti a mu wa le ni la n pe ni eta awo eta a ma n lo fun ogun ijaya awon egun lo ma nlo yen fun iberu a mo nlo fun ogun itaja a mo nlo nkan die fun itaja leyin gba na a mo nlo fun iyonu a mo nlo fun awon ebe agba to lagbara daada nitori pe on pelu awon iya won jijo ni adehun la fi nlo fun ebe agba ese o ele nbe n o eto irinkerindo omo babolu ode e fe se ngbowo e fe gbe ijala ode fun mi ni reception 081-6-5-1-8-5-1-0-8-1-3-6-5-3-8-5 Bode je pe 091-52-45-24-22 091-52-45-24-22 Le man pe mi si o lori gbogbo nkan ti a ti so late kan bo je pe lori teran ko ta so bo je pe lori ti awon ode ti a so pe nkan ti n baje awon to wa nu gbo ta awon kidnapper ti ko won ti poju awa ti a wa nu gboro lo e ba wa wogbon da si o e se o e ni ku mi o ni ku a ni jodo lodi leyin ara wa mo ki kabiyesi mi daada oba onisere onikore oba tile ofosun lohun mo ki baba o oba ofosun mo ki baba o ke pe lori apere o dojo mejo ka to tun pade.

0: Ọlọ́run a ṣe ìyanu rẹ̀ ṣá o.
1: Ó tó dọ̀la. Ọlọ́run a ṣe ìyanu.
0: Ó ṣe mí bí orin. Tẹ orí ẹ̀ síbi. Báyìí ni Olúwa Jehovah wí. Kó tó dọ̀la. Ó gbọ́rọ̀ yín ayọ̀. Wà gbọ́rọ̀ yín ayọ̀. Wà gbọ́rọ̀ yín ayọ̀. Ẹ gbàdúà. Ẹlẹ́ẹ̀kẹrin. Olúwa dádúó.
1: Olúwa stop them.
0: Constant disappointment.
1: Ìjákulẹ̀ lemọ́lemọ́.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́. Ẹ bá ń
1: dádúó.
0: Ó ní àwọn ogun mi tí mo rán sí. Àwọn kòkòrò jẹ́wé jẹ́wé. Constant disappointment. John chapter 5. Ọmọkùnrin yẹn ló ti mo ti wà níbi tipẹ́.
1: John 5 tẹ́lẹ̀ sí àbí iyẹ̀ fọlọ́.
0: Mo ti wà níbí.
1: Tí
0: n bá ní wọnú omi.
1: Bẹ̀rẹ̀ tó ti ń tàjú wọ́tà.
0: Ẹlòmí constant disappointment.
1: Ìjákulẹ̀.
0: Ohun tí ò jẹ́ lómi ṣayẹyẹ.
1: Wá ìṣọ̀mọ̀ náà sẹ́dibẹ́tì.
0: Kì í ṣe pé kò gbọ́ lè
1: rí. Ìjọba ti di ẹ̀fọ́
0: mi. It has become constant.
1: Ó ti wá di lemọ́lemọ́.
0: Failure has become constant.
1: Ìjákulẹ̀ ti lemọ́lemọ́.
0: Ẹlòmí gan ti ri bí normal
1: thing. Sọ even sit as normal.
0: Ẹ gbé ẹsẹ̀.
1: Lift your legs.
0: Olúwa dádúó.
1: Ọlọ́run ti stop to
0: yìí. Ìjákulẹ̀ ojoojúmọ́.
1: Constant disappointment.
0: Bó o bá lè gbé ara ẹ gbé ara ẹ. Ẹ dádúó láyé mi.
1: Stop it in my life.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́. Jésù Olúwa wa gbé òróró ẹ sọ́dọ̀ gbé omi ẹ sọ́dọ̀ ẹ jẹ́ ń gbọ́ àwọn tó bọ́ lọ́wọ́ ìjákulẹ̀
1: mọ̀.
2: Pray that Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí mo wá sórí òkè mo ń bá wọn gbàdúrà ọjọ́ tí mo wá last. Wọ́n ní ká kánlẹ̀ ká béèrè gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ń lọ USA ṣùgbọ́n mo wá sọ pé ìgbà tí mo lọ last ìyàwó ọmọ mi ọkùnrin ló ń bí ó lóun fẹ́ obìnrin ó ní mọ́mì kí mi bá ń gbàdúrà kóun náà rò obìnrin mo ní kò sí wàhálà mo lémi kọ́ ló ń sọ ọmọ mi ní Ọlọ́run ni mo ní tí mo bá bẹ̀rẹ̀ gbàdúrà kéwọ̀ náà máa gbà mo ní máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì bàbá mi authority olóde máa gbà tí mo bá dé Nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi Ọlọ́run má dojú tì mí kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo lóun ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbẹ̀yìn pè mí ó ní mọ́mì máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí náà ṣe mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n jẹ́ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n jẹ́ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kémi gbàdúrà fún un kóun náà soríire mo ní ọmọ wa soríire o wọ́n jẹ́ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo nọ́sẹ̀ mo jẹ ohun tó da.
0: First class ni màmá wọ̀ ọ̀dà Amẹ́ríkà gbogbo ẹ̀yìn abiyamọ ẹsẹ̀ bó ṣe wù yìí. Sẹ́mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdọ́hun mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà mẹ mo ní ẹ̀bá mi gbé bàbá authority sí mo lóun ni mo fẹ́ máa wò wọ́n jẹ́ ìgbé bàbá authority sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
0: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní mo ní ìbàdí ẹ̀ wà nílé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wa pe omo mi ye ti mo wa lodo e mo ni baba ti mo gbadura lodo e fun yin won lo n se ba ti de eh oni ti mo ba je Nigeria oni ma lo ki won eh mo ni fun mi lowo mi o le lo ki won lowo fifo now I for me there $100 ye so omo mi ti o so pe ohun obi obirin ye gba ti mo dohun o wa said photo e oni ki mi wo oni oyun ni oni e mo ni ran oko e wa ko wa gbororo authority so an fun ni mo fun won ni ororo authority won ni ko lo ko la o fi panu e o lo birin lo ma bi o je lo o lo bi mo o bi obirin.
0: Stand up and shout hallelujah. Emi goke ogota laye mi ni tuma Olorun deni ko wo aso ayeye se
3: surely was not a government of celebration
0: gbogbo ti o ni je ko sayeye
3: I don't like to celebrate
0: loruko jesu na jo mori epo sayeye
3: I see you celebrating
0: mori epo re
3: I see you laughing
0: mori epo yo
3: I see you rejoicing
0: on congratulations
3: voice of congratulations
0: o bre si first
3: yes now begin to come on to
0: gbogbo eyi te waye
3: all of you that came to the world
0: ti e loju ayo
3: I never had day of joy
0: e ma loju ayo
3: you have day of joy
0: adu eleyi
3: this prayer
0: o se pataki
3: it's very important.
0: Won pe ni adua o ku die ko bosi ko bosi.
3: We have almost there but never there.
0: Near success syndrome power.
3: E mi o ke ni akude.
0: Eyan ma de ikorita ati gbare.
3: You get the judgment of the civil that
0: you get. Won de ni jori gba.
3: Suddenly you don't get it.
0: Anti ye wi pe
3: woli
0: e gba mi.
3: God please help me.
0: O de meta.
3: 3 times now.
0: To ten fitesha wedding.
3: They have given
0: wedding o de wa.
3: I never took place.
0: Mo wa so fun
3: I told her
0: oju ala re ni
3: is in your dream
0: okunrin wo lo mo nyo si
3: o we thank God always appears to
0: only sami okin roju e
3: because they don't see
0: yo boju
3: you will come as face
0: sugbon ma feel pe
3: but I will feel it
0: ni pojo wa ni
3: like we are together
0: lying deliverance
3: after the deliverance
0: eni to sisa ya serious
3: the better thing that go
0: lo story wedding se
3: before she not
0: even e ya gbara ikurita se yori
3: every power the edge of success
0: e subu ke ku
3: landa
0: e ya gbara ikurita landa
3: the edge of success.
0: Olorun ni ki mo se goro ke
3: pisga God is glad the man
0: only ma wole le ri ton lo sugbo o lo
3: be you not get
0: there gbo agbara to lo ma ri o ni riba
3: you receive but you not get
0: ko lie na so pe eyan agbara orita se
3: yori the edge of success
0: e wo ibo chi
3: bere
0: o yo